tẹ́tí tẹ́lẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ́lẹ̀ ọ̀rọ̀ jáde ayé mi kúrò ní ojú kan ohun tọ́lọ́run mi sọ ni pé mi ò ní tọrọ jẹ láéláé ohun tọ́lọ́run mi sọ ni pé mi ò ní.

0: 8 a.m. every day. Ayo, ni temi ti elo jojuma. Ame.
1: O go mani fu alaru loke. Fun gbogbo kan ti olugbo ti won gbo mi ka kiri gbogbo ile di agba laye e o ma dupe lowo baba mi baba re eni ti o je ka so jabo leji ka eni to fa lo gba baba mi to je ko ri ojo saturday akoko inu osu keje dupe lowo oni ma jemu bo ti wa dupe atewo lo pa laaro atewo ni gba mi je fun baba mi obi ko ma fi atewo gbe uruko ega ko de mai bo ti wa gbe ga to be si ni dupe ke baba mi je ko ri ojo kenin ninu osu keje 2026 ninu gbole to gbe wa wa kan ma fo soke ni obi ti wa ma hallelujah nla meje ati ogun meje bo ti wa fo yen iwo na wa gbiyanju ko be si yin le ni igba meje ko ma dupe lowo baba mi baba re bi parapo ju lumo si meto bo ti pe mi na ni woli yin tete mo olare waju olagbe mi je piano ni mo ri gba kini baba mi arugbo ojo ni kajo so lohun ni to ro ya mi ndi enu akoko re ya joni ni ajo kan gbo to ni maje mu ni fulu gbo ko te ti simi na ni to ro o ya fun mi leti gbo ya joni ajo kan gbo ti baba mi ni fulu gbo ko te ti simi na ni ti owuro o ya number 16 verse 25
2: Moses dide o to datani ati abraham lo
1: o to datani ati abraham lo
2: awon agba israeli si tele
1: awon agba israeli wa tele e ma gbo o to datani Abraham, I want to tell you. I want to Israel in your water. Yes.
2: O so fun ijope.
1: O so fun ijope.
2: Mo beyin.
1: Mo beyin.
2: E kuro ni ibi ago.
1: E kuro ni ibi ago.
2: Awon okunrin buburu yi.
1: Awon okunrin buburu na kuro lodo awon eyan kan to je eyan buburu. Obi ma je ki iji abi ki ibinu Olorun wa si ibi te o. Iwo na kuro lodo awon eyan buburu yi. Yes.
2: E ma se fi owo kan tin se ti won.
1: E ma fowo kan tin se ti won.
2: Ki e ma ba run ninu gbogbo ese won.
1: Ke ma ba run ninu gbogbo ona jawo ko ninu ese. Ma fowo kan buburu ku won ma ba run ninu ese. Oya.
2: Be ni won goke lo ni ibi ago Kora.
1: Be ni won goke lo ni ibi ago Kora.
2: Datani.
1: Ati Abraham.
2: Ni ya gbogbo.
1: Datani ati Abraham si jade.
2: Won duro ni enu ona ago won.
1: Won duro lenu enu ona ago won.
2: Ati awon aya won.
1: Ma gbo o. Awon ati omo ati aya ni won duro ni ibi ago won. Yes.
2: Ati awon omo won okunrin. Ati omo wewe won.
1: Moses si wipe.
2: Nipe yi le yin yo mo pe. Olorun ni o ran mi. Lati se gbogbo ise won yi. Ati pe. Emi ko se won lati inu ara mi wa.
1: Yes.
2: Bi awon okunrin won yi ba ku bi gbogbo eniyan ti nku. Tabi. Bi wa ba si se be won wo bi a ti n be gbogbo eniyan wo.
1: Nje.
2: Oluwa ko ran mi.
1: Se gbo bi Olorun ba be won wo ba ti n be gbogbo eniyan. A je pe Oluwa ko ran won. Mo ti se buburu. Mo mi kankan de fe sele. Si Datani Kora ta Abraham. Tori won ti se buburu ni waju Olorun. Si Mose eni ta ran o mi se won o ti se buburu bayi so o ti gbe buburu enu eja kan se to gbe nse ka pare
2: sugbon bi Oluwa ba se ohun tuntun ti ile ba la enu re ti o si gbe won mi pelu ohun gbogbo ti se ti won
1: ti won si sokale lo si ipo ku laaye
2: Gba na ni eyin o mo pe. Awon okunrin won yi. Ti gan Oluwa.
1: Bi ta pari esin ni. Bi nto ba wole. Laaye. Gba ile mo pa awon okunrin ti le lanu tun gbo mi. Le mo ke won ti se buburu ni waju Oluwa. Se won o ti se buburu waju Oluwa. Laaro. Ke la o fi pari e. Ati ru mi soke tori igbale mi awon kan. Njo wa ti de ni igbala laaro. Bo iba de ni igbala o ni anfani atori ofe. Lati de ni igba Proverbs 28 verse 13 ori anfani bayi lati de ni igbala laaro. Yes.
2: Eni to bu ese re mo.
1: Yo serere.
2: Sugbon.
1: Enikani to jewo.
2: So si ko sile. Yo ri anu.
1: Sugbon enikani to jewo to ko le enikani yo ri a. Wona to ba fe anu ko buburu le. Ba ge buburu da ni o. kọ ẹsẹ sílẹ wọn náà fàyè fún Jésù kó gbà gẹgẹ bí olúwa tó dùgbà ibi tá parí ẹ sí ni níbi tá adé jẹ àlọ gbàdúà wọn máa kígbe olúwa òkè wo ló wà níwájú mi ó yá wà ní kó di pẹtẹlẹ ìwọ òkè tó ń bẹ níwájú mi lórúkọ Jésù di pẹtẹlẹ ó yá dùà má bórí àmàrúbíà rékètò tó má bló kátàlí braboṣi líkàpá má nonéma àdùbòdì ríkàtò tó méligà braboṣi líkàbá ndúbíà Jésù olúwa wa níbi tá a dé bá ń gbé omi láti òróró àti iyọ̀ orúkọ Jésù ọwọ́ iná kó wọnú ẹ̀ bó ti máa lomi àtòrò kó padà wá jẹ́rìí kí ìyanu tó ju ọjọ́ orí rẹ̀ lọ kó farahàn kó dẹ̀ yín ọlọ́run Jésù olúwa wa amẹ́ ká Psalm 3 àti Psalm 9 ibẹ̀ lógún yẹn wọlé sí pátápátá kó wá tó ká Psalm 56 ó padà yín ọlọ́run Jésù olúwa wa amẹ́ bàbá mi tó rán mi sí ẹnìkan ó ń gbọ́ mi lókàn kí gbé orí ni o. Ó yá bó ti máa dá mi yẹn sórí ọfà yẹn jóná orí yẹn kó gba ìtura ó dẹ̀ tún ibẹ̀ ṣe tó máa yí padà Jésù olúwa wa amẹ́ níbi tá a dé ẹjẹ́ àjòkù nàìjíríà lóra lọ ní àgbà.
3: Hallelujah.
1: Hallelujah.
3: Orúkọ mi ní Mrs. Ogun Ode. Mo wá láti Ogun State.
1: Ogun State.
3: Bẹ́ẹ̀ni bá fẹ́ wa ọdún ọ̀nà ìyànà pàjá ń bíbá ni mo wà. Si mo máa ń wá sí bíbá
1: bọ́sì
3: mo ti wá lọ. So ẹ̀rí mi ni pé mo máa ń bá ọ̀rẹ́ mi kan wá sí bíbá ìyá Success. So ọjọ́ yẹn wọ́n wá ṣe naming church. Dádì wa fún mi ní mẹ́sẹ̀jì kan pé kí n kúnlẹ̀ síwájú ọ̀wọ́n bẹ̀ yẹn wọ́n á kúnlẹ̀ síwájú wọn. Mo ní kí wọ́n kúnlẹ̀ síwájú wọn wọ́n ní kí n pé kí n lọ nú iṣẹ́ ọlọ́jọ́ méje pẹ̀lú aṣọ kan ní ọ̀rùn pé a ti fẹ́ wo aṣọ ìbànújẹ́ fún mi lórí
1: ọkọ̀. Ṣé wọ́n lọ kó wọ aṣọ kan fún ọjọ́ méje pẹ̀lú àdúrà
3: tẹ́lẹ̀? Ṣé wọn dárúkọ ọkàn tó fẹ́ ṣẹlẹ̀ sí mi lọ sọ́kàn sọ wí pé kí n wọ aṣọ kan kí n má bàa ní ìbànújẹ́ wọn ni kò láwẹ̀ bẹ́ẹ̀ ni má jáde ìbọ̀ tí mo lè wà nínú ilé kí n má bọ̀ títí sí wọn rò pé àtòkè màá bẹ̀rẹ̀ ńgbà yẹn. Mo wá ṣàbẹ̀wò ọjọ́ tó ń gbé ni wọ́n ní ìyá Success láti wá sí church lọ́jọ́ yẹn mo ṣàwà

0: òun tó olóde ẹ̀sìn lọ. Mo bá ní bẹ́ẹ̀ ni, mo ní orí mi kọ lórúkọ Jésù, mo kọ̀ kì í ṣe tèmi, Allah àti Rọ́bùkù kì í ṣe tèmi. Mo wá ní pé èmi yìí rọ́dìrẹ̀ fún mi pé tó bá ti pé ọjọ́ méje kí n wá sí church. Wọ́n á wò pé ni pé èmi kí n tó wá sí church o, inú ilé yìí pé ọkọ mi àti ọkọ mi à ní sunbẹ̀, a ní láti kó lọ sí site wa parí ẹ̀ o, but mo make sure pé a lọ síbẹ̀. So bó ṣe wá di ọjọ́ Sunday yẹn, mo wá wá, wọ́n lè bá rántí ọ̀rọ̀ yìí mọ́, wọ́n á wá, wọ́n á gbá wọn mọ́ ní àpé èmi tẹ gẹ́ mẹ́sẹ́jì fún pé tẹni kí n wá tí iṣẹ́ yẹn bá ti pé ọjọ́ méje, pé èmi àti ọkọ mi lájọ wá ni pé kọ́t kí n tó máa gẹ́ mẹ́sẹ̀jì, kí n tó máa sọ ara mi báyìí, wọ́n ti sọ fún mi pé ilé tí mo wà lọ́wọ́lọ́wọ́ yìí mi gbọ́dọ̀ sun bẹ̀, ni pé mi gbọ́dọ̀ padà sí bẹ́ẹ̀ bí a bá ṣe kúrò ní church. Mo láti wá máa sọ fún wọn pé a ti kúrò níbẹ̀, pé àdá ti nǹkan tí mo rí mọ́jú mọ́ kó tó pé ọjọ́ méje yẹn, ni pé èmi ti fi ilé yẹn sílẹ̀. Bí wọ́n ṣàṣe bá mi kí aleluya nìyẹn, wọ́n á ní pé tí n bá ti yá màá wá jẹ́rìí agbára Ọlọ́run, ọ̀rẹ́ tí ìjọ yìí ṣe fún mi.
1: Kábíyèsí yọ ẹgbẹ́ rẹ̀ mi sọ, mo ń dé láti Ogun State, ẹni tí ayé fẹ́ pa lọ́kọ tí mo rí rẹ̀ sí. Mo láṣọ tó wọ̀ yín ní kó wọn fọjọ́ méje má yí padà pẹ̀lú àwọ̀ ẹjọ́ méje. Tó bá ti parí ẹ̀ kó máa padà wá, fi wá súre fún ẹ. Obìnrin yìí ó gbogbo wa ní àkókò tá a sọ yẹn, ó padà wá. Mo tó máa padà wá pẹ̀lú ọkọ ẹ̀, mo ní ṣẹ́ẹ̀ṣì ṣẹ́ẹ̀ṣì gbélé yẹn. Olúwa ní kẹ́ ẹ máa náà ti kó kúrò nílé yẹn. Nǹkan tó mọ́bìnrin wa tó sọ ẹ̀rí láti ọdún mẹ́fà ni o, ó ń sọ ẹ̀rí 6 years. Ó wá lóhùn lálàá lójú àlá pé ọkọ òun yẹn náà wá dolóògbé. Ẹ máa gbọ́ ohun tó mú tó fi ka ìran yẹn sí nìyẹn, tó fi jáde kúrò, tó fi kó lọlé ara wọn. Tógun yẹn fi wọlé, tógun yẹn ò fi borí ọkọ, tí ò fi borí ìyàwó. Ó wá padà wá láàrin ọdún mẹ́fà láti wá jẹ́rìí. Ohun tó lù wá ṣe láti ọdún mẹ́fà, ó wá jẹ́rìí ẹ̀ kí gbogbo ayé lè mọ̀ pé lóòótọ́ ni Ọlọ́run ń bẹ̀ láàyè. Mo bẹ̀ lórúkọ Ọlọ́run, wọn náà máa gbọ́ràn. Òbí ọ̀tọ̀ ni kéèyàn ní, ọ̀tọ̀ ni kéèyàn ní solution. Solution ló gbọ́ ọmọbìnrin àtọkọ rẹ̀, tọkọ rẹ̀ fi wà láyé, wà láàyè lónìí. Ta ló tún ríran aburú síta nínà kókó fẹ́ pa lọ́kọ̀ orí ọ̀fẹ́ tí mi so guns nígbà láti Ogun State. Wọ́n náà lórí ọ̀fẹ́ ẹ̀gbà kórí ọ̀fẹ́ yẹn dẹ̀ dalẹ̀, ayé ò ní pa ẹ́ lọ́kọ̀. Wo bí wọn náà ò ní dòpò ọ̀sán gangan. Yéṣu olúwa wa àmì níbi tá a dé fẹ́ fẹ̀ nìyẹn ṣe fẹ́ máa rìn tù lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbà lọ́sọ̀ọ̀sẹ̀. Wọ́sọ̀p nọ́mbà ni kó o ti bá mi sọ̀rọ̀ bóyá.
2: 0803346 2861.
1: Ó máa dára fún ẹ gbìyànjú kó o jájọ fojú lójú ní wọ́sọ̀p nọ́mbà. Bákan náà gbogbo ẹ̀yìn tí ẹ fẹ́ wá sínú ètò yìí láàárọ̀ ilé pool of Bethesda ni aago méje ni ó bẹ̀rẹ̀, yóò parí ní déédé aago mọ́kànlá lẹ́yìn náà fojú lójú pẹ̀lú wòlíì Ọlọ́run tó ń gbọ́. Gbogbo àwọn tó bá ní àìlera náà máa fara ojú ẹsẹ̀ bóyá o ti wà mẹ́ 20 years, 15 years, 30 years, ìwọ náà lè jẹ́ ká máa gbé ẹ̀bùn wẹ́ nìkan gbé ẹ wá mọ́ mi kó dẹ̀ sàn kó má padà sínú àìsàn yẹn mọ́. Mo bí mo bẹ̀ lórúkọ Ọlọ́run dípò wà nínú ètò yẹn kí ìwọ náà lè padà jèrè. Mo bí ní ayé kan tó tó wáyé má gbàgbé aago tí ó bẹ̀rẹ̀ méje ìpàyín aago mọ́kànlá. Ẹnìkan ní báwo lòun ṣe fẹ́ débẹ̀ tó ń lọ yànà pájá bọ́lẹ̀ ní under bridge opposite yẹn ni wà fóònù sí. Níbo ló ń lọ lọ́pọ̀sìtì yẹn? Àrọ́kadà tó pọ̀ bọ́lọ́pàdà kan pọ̀ ń lọ ìyànà odò number 5 Victor láàyè avenue ló ń lọ. Ó dẹ̀ máa dára fún ẹ Jésù olúwa. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ò lè ṣe kẹ́ ẹ máa ràn wá lọ́wọ́. Gbogbo ọjọ́ tẹ́ ẹ bá lo ẹ̀ní sọmọnù ẹ máa ní àní tó àtàníṣẹ́kù. Jésù alágbàwí wa àmì irúgbìn ẹ Solomon 2000 ẹ̀yin wo lè fún ìwọ náà ṣe rúbọ yẹn lórí pẹpẹ òbí kí ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ síwọ náà kó lè wà dúpẹ́ fún tiẹ̀ kó fún tọmọ ẹ̀. Bó bá ti ń ṣe tán anointing ara rẹ, anointing ọmọ rẹ àbí àwòrán rẹ, gbogbo yẹn ni ó dùn gẹ́gẹ́ bí ìpèníjà ní ìsìn àbí ní ọjọ́ ní ìsìn àti ní ọjọ́ lẹ. Ẹnìkan ní kíni account number ikọ̀ 00960074221 Access Bank Ọlárẹ̀wájú Solomon Ọlágẹ̀mí. Bó ti ń fi sí ọmọ òní kú mẹ́ lórí mo bí padà jèrè ọmọ ìdọ́jú alẹ́ ìdọ́jú gbó. Jésù olúwa wa àmì níbi tá a dó fẹ́ pé wòlíì má flash mi pè mí rọ́bà ẹ̀sọ̀ méjì náà ni bóyá.
2: 0802661360.
1: Ẹ pé èkejì.
2: 0803346 2861.
1: Pé wòlíì ojú òní tiẹ̀ wàá dẹ̀ rí àánú gbà Jésù alágbàwí wa. Níbi tá a dé iwọ náà fẹ́ sọrẹ kan láti máa fi ràn tó lẹ́wọ́ o lè sọ 2 o lè sọ 3 kí iwọ náà san láti máa fi gbẹ́tò ní lárugẹ àbí irúgbìn kan wà lọ́wọ́ ẹ tó lè máa fi sọ pé dáàdì fẹ́kẹ́ wà ní rédíò mi iwọ náà lè fi ọrẹ kan sí mo bí kó wá pè mí kí n ṣe gbàdúrà fún ẹ ẹnìkan ní kí ni account number 00164997233 GTP ọ̀làrẹ̀wájú sọ́dọ̀mọ́ ọ̀làgbẹ̀mí bó ti ń fi sí ọmọ òní kú mẹ́ lórí bó ti ń fi sí wobí ó hàn ní fọmọ ẹ dájú òkùnkùn lọ́dún yìí wà á dẹ́ jèrè ọmọ yẹn lọ́jọ́ alẹ́ yéṣù olúwa àmì ibi tá a rí má gbàgbé tuesday méje thursday méje kan ń lọ lọ́wọ́ báyìí wednesday méje ó ń lọ lọ́wọ́ báyìí sunday méje ó ń lọ ipò wà nínú ètò yẹn ìwọ gbìyànjú lọ́ba ń wá aṣọ kan tó wọ̀ rí kó pè mí kí n wá gbàdúrà sí má wàá gbàgbé pé àlọ́lé olúwa má tún wá gbàgbé pé àpàlà àkókò yìí bákan náà lọ́nà yéṣù olúwa wa amen.
3: From Lagos, this is
4: Jordan
5: 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: ri sore mo dupe lowo e fun anu ikan ojo kan eyin omo lohun mo so lana enikan ni oro omo mo yen mo gbe tan ma pada gbe mo so nkan kan lana loni ta fe break ma so ta fi break awe wa to je number 4 ati igba ta pari e mo ni mo yewo ona meji mo ti lo wo nti won pe ni favor mo yewo nu dictionary e tawon eyan ko tawon ibo ko mo ye advanced learner dictionary of current English eyinbo de to ni mo bere mo ni what is favor o wa da mi lohun o ni favor o wa define si ona meji si meta o ni favor is friendly regard keyan ka o so re re willingness to help one define re dictionary yen ni o o ni willingness to help keyan nife si lati ran lowo to protect and to be kind to keyan o pinu lati dabo bo ko si fe do edo oju wu o ko si o lore e je wa so bayi ta ba wa mu lo sinu temi kini favor tumo si pelu gbogbo definition yen now to have defined favor therefore is to have God friendly regard in ta so ni pe ki olohun ta ba leyan gba oju ere ko olohun ko do re bo ni o se feel nigba ti won ba so pe president iwo ati election se wole wode iwo ati gomina lo re amo mo pe o le mo rugbe iru lehun o le mo gbe o le mo je ru onje ton je yen ah and awon eyan kokan ba ni mo se sababi olohun a mo so re eyan bibeli so nipa abraham won ni abraham si je ore olohun olohun so nipa job gbogbo won ni won ri nti won pe ni eyonu olohun olohun feran won gan amo si je nto olohun feran wajura wa lo mama so le roju le kan si ko kan ba mi dide ki olohun to po ni pata gbara ko wu o se laanu ko do re in the name of Jesus. It is to win the willingness of God to help, to protect, and to be kind to. Can you also win? Ko si win if you Olorun de bi wipe o pinu lati ran lowo, o pinu lati ma dabo bo, o pinu lati ma mo, ma foju ere, ma saanu e, nti won pe loju ere niyan. A kan wo pe eyi mo fe ma ran lo. Se yo lenu, te ba ile yo ran lowo Olorun ko ninu aye wo le odekunle e pafra. Mo daran mo di korofo o tun wa mdabo bo mi lowo orisirisi aisan emi e so mi e lowo so hospital woli to duoyi olohun mo mo wo mi omo mo se to lohun ba sanu eyan to ba fun loju rere won mo pe lakande olohun ni o ko ni mo pa agbara olohun agbara hun ko agbara olohun ni o da mama ti olohun bi je pe o la mu kan ki se gbogbo eyan a o si fe keji ele nti won pe ni favor olohun niyan mo fi majemu abu akaka ndabu adebo mo fi gbadua fun laaro ipe ninu awon ti won sayan ti won da lare ninu awon ti won gbe ori won soke ninu awon ti won saanu fun laye ki olohun ko ka o mo won aisha as insobiti in ti won pe ni oju ere ifowo kan e je so bayi kini won pe ni favor olohun. Favor olohun is what we call spiritual partiality. Eni kan bi bawo isoju saju ni Olorun soju saju ma ka bi meji fun wa ni se kin to gboro mama na si kolon je le gbe tan e gbo nti bibeli so ninu we Rome Roman chapter 9 e wo nto so ni verse 13 nto je ni oju saju ni o ni gege bi ati ko pe Jacob ni mo feran sugbon Esau ni mo korira Olorun lo da awon mejeji awon omo ti o ti dese awon omo ti won wa nu oyun Olorun si ti mu o ti yan kan fe o ti feran kan bi le aye se ri niyan o enikan ni woni se n tan ko mi laaro eni pe Olorun feran wajura wa lo ah se won lo renu le ko renu oko ni o da je nsami si okan sare lo wa igan na kan ko feyin ti oba ku ababa bi eboda ya Olorun jo ninu awon to fe ju laye oya kamomo yi ka sister yi be na si ni o gbogbo eyin yawo le oje daku si adua yi info esere lola to ba ti ku nbi ni se mo bo lori Facebook e mo bo lori YouTube ma gbadua si cream emi ni ma bo osogun eyonu enikan ni kini o si ni lo ko ododo mi inu ile re na ni cream re perfume ato se to fi wele mi o gbadua si eni kan ni sogun eyo nu wanu ah pelu jesu o ti dogun eyo nu ebi lo so nbi jacobu ni mo fe iso ni mo koyira ewo nkan to so ni psalm 89 nipa davidi ninu we psalm 89 ewo verse 3 oni emi mo ti ba ayan fe mi damajemu emi ti bura fun Davidi ranse mi ki lo bura fun verse 4 iru omo re li emi o gbe kale emi o si ma gbe iterero lati iran de ran iyen ni pe ohun oni ji o ku ni alefa ohun ji omo je ola lo titi ojo aye re ah mama gbogbo omo re ni omo win ni sa gbogbo bi ti omo re ba de laye oke ni won mo wa ejo ru ebo majemu fun awon omo re gbogbo eyan omo olohun ru ebo majemu fun ra ti e na ah mo ta fi mo olohun lo mo ti iru emi se ti mo fi ri anu gba mi mo ti olohun fi foju ere wo mi david na se nkan kan ni to olohun fi so pe iwo mo fe o le mo gbogbo makeup se ti o ba si eyo nu olohun lara re wa mo look down wa mo foju tembelu e na ni mu ore majemu ta won me ati ti e se laaro yi oni lo bi ojo ken bi mo se ora so die die yen account number church ni 1966 36 38 73 1966 36 38 73 account number ni access bank comfort life mission ni o gbe jade 2017 ikeji ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International yen no tun gbe jade First Bank wa leleyi enikan ni woli elefo ese lola compulsorily ni omo pa ti bere laji odun ni ese re si bodo debire mo ti ni nkan merin ni favor nkan meta ni favor gberu oju eniyan number 1 ti won ba le woju elekan na oju awon kan ko saanu nbe won o ri oju ere nbe elekeji ni owo owo to fi ntewo gba nkan won le ti pinu pe won a fun tele bo toro won so pe won o fun mo tori pe ko si eyonu lare eleketa ni ese re ese yi o ni bi se mo bi eda lo si bi re ibo le ti ngbo mi laro yi gbogbo eyan omo olohun make sure fo pinu lati se nkan to yato emi oluwa wa ni ola ni covenant day of our feet washing ojo majemu ese fifo igba ta mo se nigba ti nkan ta ba sese bere e meta ni lodun number 1 igba ta ba fe wonu odun titun number 2 igba ta wa laarin odun titun eleketa igba ta ba pari odun ta tun fe wonu odun titun mi iyen mo nbo si e meji o ba li abada saaya ese re yi ma pade e ni bire iyen ni o lead wa lo si convention convention yi tun ni se pelu birthday iyawo mi ninu bi ta ti mo wonu majemu lodo odun iwu awon ipade bayi women convention kan ni lodun emi awon woli so pe kawon obirin o mu oja awon bo awon to nwoju oluwa fun won mo emeji na ni mo a so be gbogbo awon eyan lele kan je ka gbogbo eni tin bo olohun bo fun ile kiko ma ni won do bale ipele awon mesan ni ma mo gbadua fun to ba tun di september ipele awon mesan mi ma ba ja mi nbe iyoku to dojun mi and gbogbo eyin te be buku e be buku hostel te le desi e wo number yi 070-89-38-20-89 Eni kani etun kwe 070-070-89-38-20-89 E le kwe namba yen kwe mesi soriye An la bare ni tun la yato hon An wun yon ti mbu kwe Bo ba ve debe la to ni lo Bo ve debe lo la E je men nukwo mbi benye Mama no E ba kwe mama Mama kimbo awon eyan le so nte so tan lana e wa mu lati le e ja sare
1: oruko mi ni evangelist akinbon emi lola ire yimika dokas mo wa lati yanajia
2: nice
1: mo dupe lowo olorun fun orere to se ni inu aye mi mo koko fi akoko idupe lowo baba mi odekule epapras ati iya wa emi lola temi tayo mo dupe lowo awon kan fun adua igba gbogbo fun lilo bimo de olorun tun pa adua ati abo mi mo mo lo layo mo bo layo
2: nice
1: pelu adua awon nigba gbogbo olorun ti mi leyin ore nla tolorun tun wa se fun mi ni pe omo mi kan se wedding bi odun meta seyin baba mi na lo se pe yawo fun won omo e wa so pe ah omo ti iloyun mo ni ma worry olorun fe confidence time fun yin ndo fi lo fi ribe odun keji oni bo ni mo ni ah olorun fe akoko ti o bo ti o ro yin lorun o ni oji olorun ngo ti odun last year mo ni ah so mo pe 2026 ninu jo comfort life mission the year of overtaking awon to ti bi masaju re o le mo ba o tun ya won le that is so ni pe ki lo fi pe bi ma ba ti wa pe awon olomo ma dupe ore taye ma dupe kainde ma dupe ore taye ma dupe kainde mo wa so si di meji meji meji dem mo promise ore ibeji ti pe to ba ti se ibeji fun mi ore meji la konpe konpe ni ma se mo wa tun la won ni ta ba ngba bla ka ma la la mo ni okunrin kan bere kan mo fe oluwa tori baba mi ti so pe baba wa lọlọrun pe
0: a ni anfani lati ba soro olohun lo mo mo
1: ani aka mi bale olohun wa se fun mi thursday tolo yi la si ko mo awon abeji na
0: ibeji le bi
1: okunrin kan
0: okunrin kan obi kan ah e je ka won okunrin kokon ki hallelujah no ya gbogbo ìgbà tó ọba wá church mix ọ̀pọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ tó le tí wọ́n bá ti sọ irú tó ọ̀fẹ́ rú ẹbọ tí is not a sin náwó ẹ ìrè oní méjì méjì tí ẹ lè jẹ ọmọ tẹlomi lè jẹ owó tẹlomi lè jẹ iṣẹ ìrè oní méjì méjì ìrè oní méjì ló lè fagbára sí àmì kí ẹ̀mí mímọ́ pọ́n náà sí ọ. In the name of Jesus. Ẹ kígbe bàbá fún mi dọ́bù dọ́bù. Yes.
1: Promise tí mo ṣe fún àwọn àbejì mo ti sọ sàkáǹtì. Lẹ́yìn ìgbà yẹn mo wá jókòó ní ilé níjọkọ̀ àwọn ọmọ mi ní à. Next week yo, à ń lọ bìkan o. Bàbá mo rà lábágbéra ńgbà débẹ̀ wọn àṣẹ ibi tí wọn ti fi wọn ní wọn fẹ́ fi wá jẹ good samaritan woman good samaritan of the nation gbogbo àwọn india usa canada gbogbo wọn ní ẹ sàpéjọ bẹ hòtẹ́ẹ̀lì lábìbìtì mo ní ibo tó lé léyìí ṣe paradise níbí ni àbínú ayé tó lé léyìí ibi tó fàìdè gbogbo àwọn yẹn wọn ọlọlé ibẹ ni wọn sùn àwa tó jẹ pé uk la wà nìkan la lọlé aago kan orísí méjì la sì parí wọn jójó india wọn play fáwọn india kálukú jó wọn jó wọn pé yorùbá fún wa àwa náà jó mo wá wò pé èmi náà láàrin aró oko aró oko kí mo wá débi.
0: ọ̀rẹ́ o màmá lẹ́hìn wò tí ó ń dẹ́ńgẹ́ bọ́ nílùú aláwọ̀ funfun ẹ̀lú akabaya ẹ̀zọ́nà mẹ́kwàmpa háyàdà ìlú tí màmá rẹ ò dé ìlú tí bàbá rẹ ò dé rí oúnjẹ tí wọn jẹ rí lé yín wọn kúkú ní sọ́bà yìí ọlá tí wọn ò ní rí lé bàbá rẹ ògo tí wọn ò ní rí lé bàbá rẹ àmì ìmọ̀ bó lè ṣe àmì lójijì mo ní kọ́ jẹ yọ láyè rẹ. Nice. Mo rí nkankan olúwa ní ikọ̀ mi wú ẹni yìí ó ti tó ìgbà márùn-ún tí ọmọ ńlá tí ọmọ bá rẹ̀ láàrin àwọn aláwọ̀ funfun ẹni tá a sì ń sọ yìí ìrìn àjò orí ò tí ẹjọ́ mọ́ ọ̀mọ̀wé gbogbo nǹkan tó kọjú sí ọ̀nà ẹ̀yìn ni ìyẹn túmọ̀ sí wípé ayé rí ọ̀dà bí ẹni kó o lè rí o fi jọ pásítọ̀ yín ni wá gbọ́n tí olúwa ní sọ bí mo ṣe ń gbàdúrà níwájú ẹni tí mò ń lọ jíyìn fún olúwa ní ikọ̀ mi sọ fún òní olónìí ò ń tẹsẹ̀ bọ́ ọ̀rọ̀ ẹ̀ wàá rántí òní tí wòlíì ọ̀dẹ́kùnlé Epaphras tó sọ fún ọ pé wàá wo ẹ̀yìn kìkì èbó lórí wàá wo wájú kìkì èbó lórí wàá wo ẹ̀gbẹ́ kìkì èbó lórí wàá wo ẹ̀yìn kìkì èbó lórí. sì múṣẹ. Màmá alágbàdore bí màmá ẹ ṣe tẹnubọ ìtàn wọn ọjọ́ tá a mú wọn lọ sí ilẹ̀ Israẹl tí màmá dé láti Israẹl ní wọ́n romi aláṣẹ. Wọ́n ní mo rí omi aláṣẹ ní ilẹ̀ Israẹl, èmi náà kọ irú ilé yẹn, èmi mo lọ yalé yẹn sí mímọ́ fún wọn ní àjíàmbí. Gbogbo àlá màmá yìí lọ wá sí ìmúṣẹ, gbogbo àlá rẹ, gbogbo ìran tó ní, gbogbo tí ń wù ọ́ ṣe láyé, ẹ̀mí mímọ́ yóò fún ọ ṣe.
1: Ọmọ ti comfort life ṣe ó yàtọ̀ bí mo ṣe múra tí mo dán ó wá dé àwọn olúwa wá ṣe bí ẹ díẹ̀ mi gbé èmi ni mo pe ìpàdé bí mo ṣe yọ lọ́ọ̀kan torí bí pọ́pù ni kò dressing code bí mo ṣe yọ lọ́ọ̀kan wọ́n ní yes this is the woman torí bí
0: pọ́pù ni wọ́n
1: mo tún fi pọ́pù filalé wọ́n bá ti lérò pé automatically ẹni tó pè wàdé rẹ̀ táwọn yòókù kéékèèké ni pọ́pù.
0: Tọ́
1: àpíà kò sẹ́nikẹ́ni tó fúlù.
0: Tọ́jẹ́ pọ́pù kan
1: ni. Tọ́jẹ́ pọ́pù délẹ̀.
0: Pọ́pù
1: mà. Wọ́n wá ń pè mí. Let me have picture with you. Wọ́n wá ya fọ́tò pẹ̀lú mi. Kálukú wọ́n ń fà mí ká. Mo lé mi náà. Mo rí àánú gbà. Mo dúpẹ́.
0: Màmá àánú yàn wà ní dágbére fún
2: yín.
0: Ẹ sì tó ń lọ o. London lẹ ti lọ bí ẹ̀mẹta yìí. Ẹ díjú. London mama ti lọ bí ẹ̀mẹta ẹ lọ Canada o ẹ lọ US o bí ó ṣe rí nìyẹn ẹ̀mí yóò wá gùn fún wa in Jesus name. Ẹjẹ́ máa lọ màmá ó dùn gan-an ẹ̀nàwó yẹn méjèèjì kó mi jigijigi bàbá mú mi dé ibi tí ràn mi ò dérí. Ìwé Psalm 2 verse 8 lọ sọ bẹ́ẹ̀ ó lóun yóò ó ní béèrè lọ́wọ́ mi kí n fún ọ ní àwọn ìlú àwọn ilẹ̀ ẹjẹ́ máa lọ gbogbo ọmọ ọlọ́run ni kó ru ẹbọ sí àdúrà yìí ọlọ́run jọ jẹ́ ń jẹun tí bàbá mi ò rí jẹ rí jẹ́ ń délùú tí màmá àti bàbá mi ò dé rí bí ọba ní dẹ́jà rẹ̀ ohun ọlọ́run ló ń gbọ́ yìí ọlọ́run ni màá ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ lọ sórí Facebook gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo ní kápò ti sun ọrẹ májẹ̀mú ẹ tó ń se nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ ti sun ọrẹ májẹ̀mú yín àti ìdá mẹ́wàá san láàárọ̀ yìí ò ní lọ́jọ́ jímọ̀ ọjọ́ tó ní àpẹẹrẹ ni account number ni 2017 4290 47 Comfort Life Mission International First Bank ni account number church ni tíyìn ọ̀bá wá wọlé sáré lu eléyìí 1966 36 38 73 Access Bank nìyẹn Comfort Life Mission náà ni ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run onídàmẹ́wàá kan fi nǹkan kan tí ọlọ́run jọ ọ́ èmi náà fẹ́ sọ ìtàn titun mú mi débi tí ràn mi ò dé rí there is always a price to pay for the higher level. Ẹjẹ́ wa máa lọ kí n tó máa lọ mọ̀ ń lọ sórí Facebook ẹjọ́ ẹmú cream ẹmú pef ẹmú ọ̀sẹ̀ yín ètò ọba ní nínú mẹ́tẹ̀ẹ̀ta bọ́ ọba sì ní mẹ́tẹ̀ẹ̀ta orí ọ̀dẹ́kùnlé Epaphras lẹ́ẹ̀tì pàdé mímí ìbáyàn church àgbàwẹ̀ lónìí ó di two ká tó break ara àwọn nǹkan tá a máa sọ nìyẹn favour òun là ń tọrọ ẹ wá gbọ́ o màmá sunday ní fọ ẹsẹ̀ yín ṣé rí gbogbo orú àwọn ìyá báyìí ìgbà mo máa fọ ẹsẹ̀ wọn àtàwọn ọmọ wọn tó mú wọn lọrùn bí eré ní ṣe máa rí mọ́ dẹ́jà rẹ̀ tó bá ti dọjọ́ sunday ìsìn méjì láṣe ìkànnì 7 ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àwọn 13-30 àwọn youth for jesus àwọn wọn ni alákọ̀ọ́kọ́ àwọn 13-30 ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní 9 pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín lónìí dá ọyọ ẹ̀kúnlẹ̀ ẹ jẹ́ ń gbàdúrà fún kí n tó gbàdúrà ẹgbẹ́ ẹsẹ̀ bíbélì tẹ́ ẹ kà kí n tó máa lọ sórí Facebook sísì ní wà sórí Facebook o aago mẹ́fà láàárọ̀ yìí ìwé Jeremiah chapter 13 Titi wo 18. Jeremiah 13. Titi wo 18. Jeremiah 13. Titi wo 18. Eyin omo Olorun ti won bi loni te mark birthday yin loni. Eyin omo Olorun te mark wedding anniversary yin loni da. Oye kunle. Eje n gbadura fun.
2: Mo gbe owo mi soke. Oro bi ope oni tan ninu irajo re. Ko to di woye amodun ti Jesus ba fa bibu eseyin. Aye yin o ti ni advancement. E ti lo waju e ti ri ba ti se. Idile yin o to Nigeria o ti gbo lowo awon president wa. Eyin omo lojo bi. Ki ogo yin ko ma gbe yin lo si ibi giga. In the name of Jesus, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Our president, our governor, your excellency. Mo sole kan na fun gbogbo eyin te fe si a testimony. Number te si a testimony yin si re 08 88 71 65 66 E send the message ire atanu ko ba yin. God bless you.
3: From Lagos, this is Jordan.
4: 105.5 FM. Value, innovation. Radio has never been this excited. This is Jordan 105.5 FM.

0: ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún mo wá jáde èmi wá ní lọ́ọ̀kì mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ mo wá bẹ́ẹ̀ ni sà mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn òun ṣáà ní kọ́mọ mi bímọ wọ́n ní ká mú nǹkan mo wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀ mo ṣáà fún un sí ìyàlẹ́nu ọlọ́run menstruation tó ṣe ní july yẹn kò ṣe mí mọ́ àfìgbà tó ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ̀dìdì ẹ̀kí hallelujah!
2: Hallelujah!
1: Màmá láwọn mọ̀ pé pampers dáhùn kó lánìpọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo ọlọ́run lo pampers. Mo bá kó pampers lórí igbá mi mo dì sí Lilongberg mo ṣáà wá síbí pé ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà kó má lọ́mọ o bá mi fún lọ́mọ ó dẹ̀ ṣe oṣù ń gan menstruation tó ṣe
1: ní kúlà yẹn lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation mímọ gbogbo ẹ̀yìn tó ń wọ́mọ lẹ́yìn ìpàdé yìí oyún ló kù tẹ́ máa ní.

0: This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.
2: Christ Apostolic Church agbala agbara itusile to today o pelu akotun eto isoji nla agbara olorun to tayo olodo makanlelogun 21 days ultimate power of God revival akori ki ijoba re de Matthew 16 bere lati 29 June si 26 July 2026 agome fa si mejo irole ojojuma leto ninu gbangale olorun wa igbala siseso ojurere iwosan fifo ajaga orire aniyo itusile ati gbegan duro di o ni bi isoji ohun pastor S Ofowowe pastor Yemi Olotunde prophet J. O. Ojo, Pastor Oluwalusi Isaac, Evangelist Daily Success, Evangelist Sanusi Oluwakukola, Lady Evangelist O. Adekola, Evangelist Jafet Ajibola, Pastor M. O. Ogolade Atopo, Ransani Jesu Oluwo, Ni Christ Apostolic Church, Agbalagbara Itusile, 23, Jibowu Road, U-turn bus stop, Abule Egba, Lagos. Come and experience the ultimate power of God. Prophetess E.M. Ogolade J.P. Lolugbalejo, Igbimo Soju Lolukede, 080-34-71-4270, Jesu Oluwa.
3: From Lagos, this is
0: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.
4: Ibioro masẹ, ibianu oya masẹ. Ti ojuma ba ti maniri masẹ. Ojumo ni makiri o masẹ. Ase Oluwa ni. Gbogbo eyan so bi akoko ire owuro de. E wa gba iyanu lati nu baba wa ninu Oluwa. Apostle Dr. SM Mustafa JP. Baba se bi oba. Oludasile ijo Olorun Seed of Christ Golden Church. Land of Reality. Ti National Camp Shebi Oba International Power Line Camp, Kilometer 54, Igosi Ibadan Expressway, Nufuwa Pe Ipele Ogun, Apostle Oya.
5: Hey, ara mi si eni ka, mi ma bito wato ti mba mi, ama ohun, ni mo finanse, bia mi eba netuma, mo palase, ni oruko Jesu ti nasareti, inta mpe ni ide ati igbekun, awa agba. Ti o ki je ke yan lo ti man da yan duro mo pase oya ja
6: amen
5: in the name of Jesus
6: amen
5: so pe ide mi ja
6: ide mi ja
5: so pe ide mi ja
6: ide mi ja
5: so pe ide mi ja
6: ide mi ja
5: so pe okun ja
6: okun ja
5: so pe mo bo
6: mo bo
5: in the name of Jesus
6: amen
5: ta ba ri omo re to fi si igbe kun awon agba ta ba ri omo re ti won da duro ti won ni ko ni lo agbara kan lo de agbara kan lo ma tu ara mi 42 mo pa lase nibi ti ade omo re mo loruko Jesu Oluwa tu sile
6: amen
5: ibi ta pa ogo re mo si ti o je kogo ye ko jade mommy e ti gbo aso tele nipa omo yin daddy won ti so fun yin o ti omo yin fe je but awon kan lo da duro won ni o so na ah mo wonu majebu ipe mo ti enu bo eje Jesu mo soro loruko Jesu bi iwo ba gbagbo ati wo atomo atogo re ati sere atu osile
6: amen
5: in the name of Jesus
6: amen
5: ogun sela ye
6: amen
5: o de tera lo gba
6: amen
5: Jesu Oluwa wa
6: amen
5: mo ki gbogbo eyan omo Olorun ja ke jado agbaye gbogbo bi te ba tin gbo mi to ba ti kan ko sabe je ka mi e ko ma nituma amene da wa dua bibeli wi pe o ni gbo o ti en ti je amene wi revelation so be gbo o ti je amene wi ta lo da ba johanu soro leti oku patimu jesu oluwa wa ni gbo o ti en ti je amene wi so gba to ba ti so pe ame o soro nipa jesu eni kan ni mi gbo sa e ti mo da wa dua loruko Jesu o ma da lo adua
6: amen
5: o si ma pe e
6: amen
5: o si ma pe e
6: amen
5: o si ma pe e
6: amen
5: in the name of Jesus
6: amen
5: sari oyi ye a fi gbadua ni ego merin aye loni a fi gbadua ni ego merin bawo la se gba gbogbo ego merin to wa ni ara e lo koju si gbadua beni a fe bo lohun soro ni bi ba olohun soro o ma je ki da o waye to ba wa di asale lago mejo Nigeria time a wa pade lori social media lori a ma wa nagbara olohun a wa lori YouTube Facebook TikTok ati lagbara lorun a ma wa ni Instagram ona mere ni la ma wa mo de mo pe eye te gbagbo dandan ni kera adugba mo duro mi o da duro mo soro mi o da soro bo ba gbagbo aye re dide
6: amen
5: mo so fun wa pe apostle doctor SMO Mustafa JP baba se bi oba iyen ni ke follow wa ti pe ami blue wa ni waju e iyen ni ke follow e ma follow e tati mama bere owo lowo yin baba se bi oba o ki bere owo lowo eyan ni social media loruko Jesus o ma ri anugba
6: amen
5: mo ni wa ara anugba
6: amen
5: mo ni wa ara anugba
6: amen
5: mo to ki wa pe akumura isemi ola aya iso la ni ojo isemi isemi ye de je Sunday akoko ninu osu keje Sunday akoko ninu osu keje awe wa awe lo lowo awe won awe ye oluwa lo pa lase pe ka gba awe ojo kini titi de ojo keje ododun la ma nse yin ni ati bere leyi lati bi odun mesin seyin ojo kini lati bere awe a o de gba ti ojo keje iyan la ma fi se ojo keje osu keje eni kari mi gbo bi won ba gbagbo loruko baba ati tomo ati temi mo aye re dide
6: amen
5: oh my god aye re dide
6: amen
5: aye re dide
6: amen
5: aye re dide
6: amen
5: o gbo ti bibeli mi ni ninu iwe Isaiah ori kewa ese keta de ni ogbon Isaiah chapter 10 verse 27 bibeli wi pe oni ororo lo ma daide siwewe ororo o ma daide siwewe awon majemu ide kan be ta ki fojuri mo so pe ide to ma nde eyan ki se ide to lagbara o wa spiritual okay je sapere owu alantaku opolopo eyan lo ma ri elomi ma wa nule ninu yara e to toju lojojumo wa le ri pe owu alantaku a to kon be bola kan se so pe lori bed to wa oni ko dide bayi owu alantaku ni awon owo awon agba lo wa pade nbe won ki fojuri be ni won ki fojuri iyan o ki se lasan to ba ni ro ni oju titi ti oko ngba ni iseju iseju ni oko n koja ni oju titi ti enikan lo wa ni express o fe soda owu alantaku de ko nigba meta kutu koja express o mo nkan tan pe ni aye e te wo ti bi sa mo palase owo awon agba lara re o ya ja
6: amen
5: ja
6: amen
5: ja
6: amen
5: ja
6: amen
5: ja
6: amen
5: ja
6: amen
5: ja
6: amen
5: ja
6: amen
5: ja
6: amen
5: ja
6: amen
5: in the name of Jesus
6: amen
5: wa ri pe gbogbo iranse olohun to ba fe pe a foroyan to ba wo ijo Christ Apostolic Church tele alufa ati alagba amọ foroyan won ni won foroyan alufa won tun foroyan alagba be ni nitori ise iranse ti o wa niwaju won mo le so nipa Christ Apostolic Church mo le so nipa CNS awon bi ti mo ti baba ti mo ti la kojari mo le so nipa idada e gba mi sa se kiyesi nigbati aye bere si ri pe ogun omo ki se falufa atawon alagba nikan aba extend e sinu ijo to ba ti je omo olorun agbodo fi ororo yan o awon iranse olorun ati oba nikan ni won ma lanfani si oro tele Exodus ni ori kewa ni ori ogbon ese ogbon Exodus chapter 30 verse 30 wa ri wi pe Oluwa so fun Mose pe fi ororo yan Aaron ati omo re tori pe ohun elo ni won fi ororo yan Aaron ati omo re but ni ola ha fi ororo yan gbogbo eniyan awon ka ma bere pe ise wo ororo fe se to ba ri ise ti ororo ma nse ni aye eniyan o mo pe ki se lasan a de fi ase fun awon yan kan lati fi ororo yan yan gbọ mi sa ni ojo ta fi ororo yan mi latoju ala mi ojo yen ni temi yi pada njo ma ngbo o mo ye eyan to ma pe awon wa loju ala awon si kiesi baba se bi oba fi ororo yan won yen ni pe ororo ni ororo ta fi yan mi en la nda le won lori kabia randi majaha
7: any kan gbo mi mo ne ororo ye si o ni bi to wa ororo ye tu o sile
6: amen
7: ororo ye tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: a tu o sile
6: amen
7: in the name of Jesus
6: amen
7: bibeli ma pe gan bibeli pe olomu talaka jeun pelu awon ma lade emi lo nje
8: no it can possibly be
7: yes sir be be ni gbo mi sa tin ba so lara awon iriri toju mi ti ri tin ba so fun e ohun ti mo ti la koja lowo psalm 113 verse 7 ati ese ke joy lo kadada funra e o mu talaka dide kuro ninu eru pe lati jeun pelu awon ma lade ah parole amande kahim marobe ni kada yaha eni kan gba mi mi mo gbe ko to wa mi mo ide to wa mi mo ego to nbe ni lere but won ti enu mi bo je jesu mo pase no ni egun ye pare
6: amen
7: ide ye pare
6: amen
7: ide ye ja
6: amen
7: ho mo lo ja
6: amen
7: mo lo ja
6: amen
7: Munoja,
6: amen.
7: Ideyaja,
6: amen.
7: Ideyaja,
6: amen.
7: Ideyaja,
6: amen.
7: Ideyaja,
6: amen.
7: In the name of Jesus.
6: Amen.
7: Iwe Jacobu ni ori karun ese kerila ati ese kedogun James chapter 5 verse 14 and 15. Oni si eni kan be ninu yin to se aisan bi je ko to awon alagba lo awon alagba awon na bless ororo kan fi ororo yen kun adura igbagbo yo de mu alaisan na larada is any sick among you let him call the elders in the church anoint him with oil ororo ni awon alagba ni ko ti so pe pastor awon alagba won fi ororo yan aisan na yo de pare I set you ororo se la yeyan ki se kekere o wa fun abo ororo wa fun agbara ororo wa fun isegun ojo ta fi ororo yan dafidi la woni agbara ninu iwe samuel kini ori kere de logo ese ketala first samuel chapter 16 verse 17 eta wo si mi sa mo so tele o ya gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen gbagbara
7: amen gbagbara
6: amen gbagbara
7: amen gbagbara
6: amen gbagbara
7: amen gbagbara amen gbagbara
6: amen gbagbara amen
7: agbara lo wa lara e to fi le koju okunrin kan ta pe ni koya lati lai beru agbara yen fun ni igboya agbara yen fun ni ase agbara fun ni oro fe ninu agbara ni awon kan iwo bibeli wi pe nipa ta fi ororo yan o ku fun ememimo o na bere ti ni so tele kilo fun ororo pe karabi na jaha mo pase bi iwo ba gbagbo o ya gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: gbagbara
6: amen
7: in the name of Jesus
6: amen
7: iwe sam 45 verse 7 olohun fi ororo ayo olohun fi ororo ayo olohun fi yan ninu ororo ni ayo lawa so the program o la mo mi se yes wa tere bayi wa fi gba abo fun osu tutun awon agbara kan ma operate ta ma fi ya je eyan a ma da yan duro oro te yan mo wa te yan mese wa de gbe wa de fi da yan duro lasoko so o gboro wa protected o gboro wa labe abo olorun o gboro wa labe agbara e mo ran oro jade loruko jesu atu osire
6: amen
7: Oh my God, atu osile.
6: Amen.
7: Jesus tu osile.
6: Amen.
7: Jesus tu osile.
6: Amen.
7: Olu atu osile.
6: Amen.
7: In the name of Jesus.
6: Amen.
7: Awon eyan kan won ma ni eri to ni agbara nipa ororo. Beni, eni to de airport ti kata ti close. Awon to sele ri siri, won ma nkan tan so yan ojo kan mo fe lo Ghana. Kata close. Won ni ma duro de the next flight ni. En to ba ni experience a mo pe Christian to da. But woman ye won wa ta won meji ni ojo yen gbata ma dey airport counter to close woni ko saye ma won duro de next
5: available flight. But ona ti pe ororo yen be lowo un
8: o ko ni nike lati nuna won popo mo wa si Nigeria ba ti mo fi ma pada bo yen mo try lati ri yin ba ti mo ri yin e pray for me mo lawo mo so mo so pe daddy se ran ti pe last time ti mo wa e fun mi ni nkan kan wa ran e wa ro ro ro wa ni yes e ti ran to many but nkan ti mo fe ni ororo white e wa pe lara to wa lodo ni pe kan fun lo fun mi so won wa fun lo ro ro white ta pe gba ta wa lo sote ta fe ma pada bo ni London lara ojo yin mo kan ni ah because every morning mo ma lati lo ro ma fi si ori mi mo ma tan la mo ma fi ana to wo ma tese mi ki to jade but lojo ta wa lo si airport yin mo se pe ah ro white mo gba lo daddy yin ni mo ma lo mo wa ja mo ni mo wa lo lo si airport but ama de airport ati late won ti close gba ta debe ṣugbọn gba ta debe fun iyalẹnu ni pe awon ton ti fi barriers ton lawon ti lock gbogbo re mo ona pe o si bi ta ma gba won gba te mi debe ko si barrier to wa lock o mo kan wo debe na ni won de ni mo fe wi eran ni awon ti close mo ni gba le close won awon close 7:30 emi de debe ni 7:38 mo ni ah gbogbo wọn sá pé báwo ló ṣe wọlé báwo ló ṣe wọlé báwo ló ṣe wọlé ọlá wọn náà wọ àwọn ọmọ gbogbo ṣe sá lọ ni ó wá pé èèyàn kan náà wà dálé lórí ìyá ní mú mi ìjọ ẹ bọ síta mú ní àhílò bọ síta o because ẹ ti bíbá tí mi ṣe wọlé wọn mú mi ìjọ kí n jọ ń torọ lọwọ abẹ sí ń bẹ mi máa ní ta ni mo máa lọ bá ó ní tí n bá bọ síta wọn á sọ ẹni tí máa lọ bá wọn á kó ẹrù mi àwa bọ síta tò ló wá ní tó bá ti rí ọ̀gá yẹn wá fi hàn bó ṣe rí ọ̀gá yẹn wá ní òun nìyẹn òun ló wọn ṣọba àgbà mi máa ló kì í wọn á lọ bá mú ní màdá ẹjọ àlétí o báyìí wọn ni we can't take you no way the plane is going to is not going to take you ẹni kò tẹ jẹ kí n sọrọ mọ ó ti lọ mo ṣe wá padà ni mo ní àwọn tó wá san owó èmi ni àbámara tíkẹ́ẹ̀tì mi kò lè ṣẹlẹ̀ o mo ní yé mi de lo man tu ti daddy fun mi o wa nuru mo kan ro ti ni pe ah mo lo roro white mo je pada lo ni e mo ni ah olorun ba se bi oba wa je wa agbara ni bi bayi de ni won gbodo gbe mi atomo mi ni bi bayi le ni baba se bi oba mo ba mi fowo to won lokan mo je pada lo ni mo wa bere si pe madam madam madam ko dawo na to wa pe to wa tun koja lo mo tun se pe ni e to boju e tori ni o kan ni keyan kan lo ba mi ni en tó ní kó lọ bá mi yẹn ọ̀gá nìyẹn náà bọ́tí mi máa ń tó jẹ́ sínú náà méjèèjì míyẹn náà ṣe ní kí ló dé mo ní báyìí wá ní pálí dà bó ṣe gbà pálí náà mi nìyẹn mo ṣàṣe lọ ní ẹ̀tọ́ lọ sí gbogbo everything náà ló yá káwọn ẹrù àṣàwọn ẹrù náà ló yá in fact àwọnulé abọ́ọ̀dì plane máa gbéra ní 9 bá ṣe bọ́ọ̀dì ta kúrò lọ́dọ̀ custom bí kalẹ̀ máa lọ sínú plane bá ṣe bẹ̀rẹ̀ sí wá boarding pass nìyẹn a máa wá bí ọ̀gá yẹn tó ṣe ní wọ́n sáré iṣu mi kíákíákíá àwọn ọ̀gá méjèèjì yẹn wọ́n tẹ̀lé wa wọnú plane plane dẹ̀ máa gbéra ní 9 wọ́n dúró dé wa ní ìgbà ta tún mú lift wọ́n wú place láti lọ bọ́ síta náà tún ó ti ta tún padà wọ́n tún tẹ̀lé wa wọnú mọ́tò wọ́n tún tẹ̀lé wa dé ẹnu ọ̀nà plane ta fi wọnú plane ìgbà ta wá wọnú plane àwọn plane ní 8:52 láàárọ̀ àwọn àlọ́jọ́kọ̀ ní 8:56 4 minutes tí plane máa gbéra fúpalámbá rí ẹ̀ dáàdì èrò pọ̀ tó létí lọ́jọ́ yẹn o ṣùgbọ́n àwọn mẹ́ta ló ń gbé èmi àtọmọ mi àti máa nǹkan so àti wọ́n máa fún wa ní seat wọ́n tún wá fún wa ní second class nǹkan ní bàbá ṣe bí ọba ó ti jẹ́wọ́ àgbà rẹ̀ o mo gbà fún ẹ òótọ́ ni ọlọ́run lo bàbá yìí kì í ṣe dẹ̀ ń ṣe this is a miracle miracle àkọ́kọ́ ni pé wọ́n láwọn títí bàríà yẹn àwọn ogun ọmọ bí bàríà yẹn bó ṣe ṣí bí wọ́n ṣe yọ kíni bàríà yẹn kúrò bẹ́ẹ̀ because it's not luck gba ti àwa náà débẹ̀ ó wà open ni àwọn bí mẹ́ta mẹ́rin náà ni mo ti lọ́ọ̀kì ẹ̀ ìwọ ọkọ èmi náà lọ́ọ̀kì èmi ò mọ kọ́kọ́ ń pa èmi mọ kọ́kọ́ ń pa nǹkan rẹ́rìn ni ẹ̀yin ara bíi bàbá ṣe bí ọba ti wá tẹ́lẹ̀ sí bíbá ìdí lẹ́tà náà bọ́bọ́ yìí wà ní kí ni bọ́ síta pé wọ́n á pe ọ̀gá yẹn àwọn aṣọ ọ̀gá yẹn wọn ni wọ́n á lókè àmì ìjọ ọ̀gá tí mo kọ́ lọ́gbà tọ́gà dẹ́ ni ó ti mo tún padà wà ní bàbá ṣe bí ọba mo ní o ti tẹ́lẹ̀ sí bíbá ìdé mi léni léni wọ́n gbọ́dọ̀ gbé mi àtọmọ mi o wọ́n gbọ́dọ̀ gbé wa o ó dẹ̀ rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ bàbá ẹ ṣe mo dúpẹ́ o àdúrà mi ni pé ẹ kó wa jẹ pẹ ẹ pẹ pẹ pẹ fún wa o ọmọ àna rẹ mi yín o a máa rí yín bá o lórúkọ jésù àmì.
9: Mo rá òróró sínú oyin tó ń bẹ lọ́wọ́ rẹ àṣẹ àánú àtọ́jú rere ti ń bẹ ní òró yìí mo rán sínú oyin yẹn lórúkọ jésù ó yẹ gbàgbára
6: amen.
9: Ẹ kọjú sí igun kan nílé yín pẹ̀lú oyin yẹn kọjú sí igun kan nínú yàrá yẹn níbikíbi tó bá wà kọjú sí igun kan láti igun tó kọjú sí yẹn bá jẹ́ ìwọ̀ bá jẹ́ gúúsù bá jẹ́ ìlà oòrùn àbí ìwọ̀ oòrùn láti ibẹ̀ wá àánú wọlé wá kọjú sí igun mi mo dúró bí ikọ̀ àti ìrìjú mo ní igun tó kọjú sí yẹn ire rẹ tó wà ńbẹ ọlá rẹ tó wà ńbẹ ó yà kó wọlé wá kọjú sí bòmí mo dúró bí ikọ̀ àti ìrìjú mo sọ̀rọ̀ bẹntí àfi àṣẹ fún bó o bá lè sàmì igun tó kọjú sí yẹn ire àti ọlá rẹ ìrànlọ́wọ́ rẹ olóore rẹ tó wà lápá abẹ yẹn ó yà wọlé wá the last place kàrí nínú ha mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ mo pàṣẹ ní bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ wà ìrànlọ́wọ́ àti ìbùkún ogun àti ìgbéga rẹ tó wà ní ìhà tó kọjú sí yẹn lórúkọ jésù ó yà kó wọlé wá kó wọlé wá oṣù keje máa pé ọ oṣù keje wà rọ́lá wà á rí ògolo wà á rí ẹ̀rí wà á rí ìrànlọ́wọ́ wà á rí àánú wà á rójú rere àgbègbè rẹ jáde in the name of Jesus gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ wà lábújá ẹ kú múra wòlíì ń bọ̀ ẹ kú múra ọjọ́ kẹtàlá títí di ọjọ́ kẹtàdínlógún on the 13th títí di on the 17th a wà ní Abuja ó máa ní agbára all parade ground ibẹ̀ la máa wà lágbára ọlọ́run fún odidi ọjọ́ márùn-ún opposite international conference ibẹ̀ gangan láti máa pàdé ajásẹ́ ti radio house ibẹ̀ láti máa pàdé ẹgbọ́n mi sà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wà ní Abuja eré atẹ́ǹ gangan níbi tá a ti pàdé tẹ́ wà lábújá nílùgbé wúṣẹ́ pàpé dúṣe ṣùgbà ìtẹ́wà ní buhari ní kubua area 1 area 2 area 3 ní kuje ìtẹ́wà ní maraba yanyan banose àti busri bega suleja nasarawa ẹja parapọ̀ kagbàdua ẹgbọ́n mi sà ibikíbi tó bá wà ní ilẹ̀ haúsá ẹkàn pìpì ara yín fún àkókò yẹn ó máa jẹ́ àkókò tó ní agbára sà ẹ gbọ́ mi sà mo pàlàṣẹ bolúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa tí ẹ̀mí dúró àṣẹ tó dá dúró àṣẹ yẹn gbiná
6: amen
9: in the name of Jesus
6: amen
9: ó gba ẹ̀yin ọmọ ọlọ́run tó ti sọ̀rọ̀ má jẹ̀mú ẹ mo gbàdúrà ọmọ aráàánú gbà
6: amen
9: irú oṣù báyìí èèyàn ò kì í mì sí ẹ èèyàn máa ń sáré ẹ ni kò rọrùn lóòótọ́ àwọn kan ní kò sówó òótọ́ kò sówó owó wà a gbọ́dọ̀ mọ jẹun bẹ́ẹ̀ ni owó orú wọn kì í fi rayọ̀ owó orú wọn kì í fi rayọ̀ bẹ́ẹ̀ ni mo rán ọ̀rọ̀ jáde bó o bá lè sàmì gbogbo ẹyin tẹ́ ẹ ti sán ẹyin tẹ́ máa tiraka tẹ́ máa sọ lẹ́nì mo gbàdúrà ó máa aráàánú gbà wà á rìnà lọ́wọ́ wà á rìnà lọ́wọ́ in the name of Jesus
6: amen.
9: Ẹ gbọ́nà sẹ́yìn ni obìnrin sọ ẹ gbọ́ kí egbò kó wà lẹ́sẹ̀ kẹ́rù ti máa bàyàn ká wá kí òróró sí kọ́dẹ̀ gbẹ́dànù yóò ti bọ́ rí wà gbọ́ lẹ́nì.
10: Orúkọ mi ni olúwarẹ̀bìlẹ́kùn mo sì ti sọ̀rọ̀ láti padà bọ̀rẹ̀ mo yan ọlọrun lógun lórí ayé àwọn ọmọ mi náà tó jẹun gbèsè tó jẹun gbèsè mo yan ọlọrun lógun lórí àwọn òbí mi náà tó jẹun gbèsè tó jẹun gbèsè ọpẹ tí ọpẹ mi lọ sí orí àwọn kọsítọmà mi lẹyìn ìbànújẹ ọtí ìbùtì mọ jáde bí mo ṣe ń wọlé mi ènìyàn kan pè mí wọn láti orí fún ó jẹ ìyá àdínlé mi ìyá kúrẹ́dẹ́ òun ló tẹ máa ń lò ní ṣọ́ọ̀ṣì yẹn ó tẹ̀jú kó bá mi rà mo ní ẹ̀ lórí ní wẹ́ẹ̀lì tí máa wà ńlá ọ̀gbọ̀n tó bá di tọ̀ mí wàá tún àìmọ̀ abayé rà bí mo ṣe tún wọ àárín ìlú lèèyàn kan tún pè mí pé yakunde mo ti ń wa yìí ẹ jọ owóró ṣọ́ọ̀ṣì yìí yẹn èèyàn kan ní kóun bẹ̀yìn bí ẹ máa bá òun rà wá ló bá ní ọmọ òun ló lọ pé èèyàn pé bàtà kan há ní ojú igun báyìí tẹ́ sí báàrí pé màá ẹ̀rọ náà bá mi bá yìí lọ́wọ́ ìgbà ìlú ojú sí gbọ̀ngàn yìí mo bá rí pé ẹsẹ̀ yìí pé kábíyèsí ti ní ìgbà rẹ̀ iṣẹ́ ló ń tó bí mo wá pé mo wá ń jọ mo ní báwọn yẹn ṣe ṣe ó ní bọ̀ lọ́nà pé mo tàn mo ní lórí báyìí mo ní kò ti bàlà mo nígbọ̀ màbá yín mú òun ló wá tàn mí ra máa ní bọ́gà mo ti má rí òun ra màbá yín rà wá ọ̀pẹ̀lẹ̀ tí mo nílé màbá yín wá nígbà tó ti mú ẹ̀sìn ọjọ́ kejì mi ò rántí mú òun ló kọ́ ó ní ká ti gbàdúrà ní sunday olóyún kan ló ń mú lọ fún bí mo yẹ débẹ̀ mo ní òun ló mú ẹni ìmọ̀ràn tí mo wá fún mi omi màá sọ fún lóyún yẹn tó mú mi sùn bàbá ọ̀gẹ́dùn bí mo ṣe mú kébè má ní ìyàmọ̀ mi torí lẹ́gùn mi mọ́ bàbá wọn máa ń dégùn mi mo ní ìyàmọ̀ mi ẹ fún bọ̀dá yẹn kẹ̀jẹ̀ fi ọwọ́ wọn omi yẹn sí orí ẹsẹ̀ yẹn mo ní bọ̀ ní pẹ̀lú ìgbàgbọ́ yín ọlọ́run máa rí ó máa tún bọ̀dá yìí sílẹ̀ ìgbọ́sẹ̀sẹ̀ yìí kò ṣe lásán mo ní omi dàyàn ọlọ́run máa bá yín tún ọmọ yín sílẹ̀ o kí ni mo fẹ́ fàyọ ìyàwó mi kan náà dájọ́ lọ lúfà tó ń gbé bẹ̀ àṣé òun náà ti fún wọn ní òróró nígbà tí máa dé bìbẹ̀ níjọ ìjọ tó friday kábíyèsí ẹsẹ̀ yìí ti fẹ́ ẹsẹ̀ yìí ti fẹ́ òun náà rí mi báyìí oníyàkùnrin jẹ́ iṣẹ́ yín àti ìyá ikí mọ́ òun náà mú òróró wá ọlọ́run wá pa gbogbo ẹ̀kọ́ tó wá fi ṣiṣẹ́ ìyanu ayé mo yan ọlọ́run lóhun nígbà tí mo rí pọ̀pọ̀ ẹ̀ inú mi dùn màmá ẹ̀gbọ́n inú ẹ̀ dùn ó fọ̀ tó tún níyàkùnrin jẹ́ iṣẹ́ mo ní ọlọ́run ṣe bí ọba ìfẹ́ tó sùn.
9: àṣẹ tẹnu mi jáde tá a bá rí egbò àdá jiná tá a bá rí ògo tá a ti sá lọ́gbẹ́ tí nǹkan balance láyé ẹ̀ mọ́ tá a bá rí àbàwọ́n àbí àmì tí ń bẹ lára rẹ fò sókè sàmẹ́ mo pàṣẹ lórúkọ jésù òye jáde
6: amẹ́
9: egbò àdá jiná òye gbẹ̀dànù
6: amẹ́
9: ọfà kò jáde
6: amẹ́
9: kò gbàtura
6: amẹ́
9: jésù olúwa wa
6: amẹ́
9: tó o bá ń bọ̀ lọ́la sunday mú oyin ẹ̀ dání bẹ́ẹ̀ ni mú oyin ẹ̀ dání a máa àánú ẹ̀tì gbogbo ènìyàn ó máa yà lẹ́nu pé a máa àánú ẹ̀tì oyin tó ń bẹ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá wá di aago mẹ́jọ lálẹ́ ọ̀la a tó pàdé aago mẹ́jọ lálẹ́ òní a pàdé àwọn àṣẹ àdúrà kan bẹ téèyàn gbọ́dọ̀ means tó o bá ra data lọ gẹ́tì data tó o bá ní fóun sọ fún ọmọ ẹ̀ kó dúró lé ẹjọ́ gbàdúrà yẹn láago mẹ́jọ nàìjíríà time kò ń dédé dáa fún yàn by fire by force àdúrà tó o gbọ́dọ̀ gbà pẹ̀lú wòlíì rẹ lórúkọ jésù ó máa ra àánú gbà gbogbo ọlọ́jọ́ bí òní òní wọlé anniversary mo gbàdúrà lórúkọ jésù ayé ìra fọ́n ògo ìra jáde ìràwọ̀ rẹ̀ àtàn wàá dẹ̀ ṣe bí ọba ilé rẹ̀ òní dàrú
6: ọjọ́
9: yóò bùkún gbéyàwó rẹ̀
6: yóò
9: bùkún fún ayé rẹ̀ jésù olúwa wa àwọn celebrant wà bí àwọn méjì ni orúkọ mi máa pè dáadáa máa pè báwọn náà ni alo fun chai esther
11: my people this na jordan drive na dey lis ten to
9: happy birthday to you number 2 sister kemi number 3 evangelist adeniran opeyemi number 4 olayinka ifeoluwa paul anambede won alati kiyin happy birthday to you happy birthday to you loruko jesus e ma ra anugba
6: amen
9: mo bless apere ma gbo e mo ri bonu bu eje jesus mo ra ase sinu e o ya gbagba
6: amen
9: in the name of Jesus
6: amen
9: mo ara anugba
6: amen
9: wa de sibi oba
6: amen
9: yesu oluwa wa
6: amen
9: oju senekan fi

0: Abuja Healing Crusade. Gbogbo àwọn àtìlúgbé Musa Pape Tuse Suba Buhari Kubwa Area 103 Kuje Mababa Yaya Gishiri Gbegba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọmọlúgbọ ẹ̀yẹ dá àsìkò títí tó ti wà gba ògo rẹ padà lọ́wọ́ àwọn tó ń fi ayé rẹ ṣàpèlé. Ọ̀run máa gba ara rẹ fún ẹ lọ́wọ́ àwọn tó ń gba ara rárá dá nínú ayé. Akórí ìsọjí alágbára láyé ni Operation Take It Back Force. Ó máa bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday July 13 títí di ọjọ́ Friday July 17 ọdún 2026 sí Old Parade Ground olùdójúkọ International Conference Center adjacent Radio House Gate. Ẹ̀bẹ̀ attend Abuja. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ìsọjí ń bẹ̀rẹ̀ lójoojúmọ́. Ọlọ́run ìpè bàbá ṣe bí ọba ní kí n sọ fún ẹ wípé òun máa ṣẹ́ èdè máa já ọ̀nà máa la. Apostle Dr. SM Mustafa JMP bàbá ṣe bí ọba lólùgbàlejò àgbà. Jésù retí rẹ o máa bọ̀ kájọ gbàdúrà. Seed of Christ Glory Church Land of Reality ló ń kéde.
1: From Lagos, this is
2: Jordan.
3: 5.5 FM. This is Jordan 105.5.
4: Station with the voice for entrepreneurs.

0: The new God's glory ministry, 7,000 new glory. But now, is that a good one to go back because you can't go in the new way? Oh, madam, we are not a post to have a Baba Lafayette to one. We are the new MMT. Baba, I didn't there was even Silaqua, the Baku, the new day. Look at the idea, but I don't know why you have to go to the job. But the idea, unless you're in my way, now you're going to make your work. You're going to work. You don't have to go. You know, they are not going to know what in a show. Oh, but a bello, back now. Other one is the Tumba, you, but the idea, in a pussy, open door. Now you're going to make your work. You're going to work. What Baba, you're going to go. You are the number one another. I could just say, oh, my dog, the new God's glory ministry, 7,000 new glory, plus 712, and now you could do road. Church bus stop, what you're going to let go.
1: Mini Wally, Adeni, Ama Oni, Malu Agogo, Eni Dori Oro, Ayere, Ayere Soro.
2: Amen.
1: Bon, Ipadi Aro Ola, Owa Fua, Wanto Feldi De. Ipadi Aro Ola, Owa Fua, Wanti Anyama, Efe Soro.
2: Amen, sir.
1: Ipadi Aro Ola, Owa Fua, Wanto Oni, Tami Loka, Pe, O go coming. Tori ola ni anointing service.
2: Ben nisa.
1: Oluwa da leke itebe lati ago mefa. Idi amo so pepe. Gbogbo eniyan ma so wipe ojo fero.
2: Ben nisa.
1: Oluwa balance fun mi wipe ki anointing gbogbo ese eniyan. Bi ese ba ti mirin kurin. Na kapa.
2: Yes, Lord.
1: Ori agbagba kugba.
2: Bẹni baba.
1: Sari ayin ti en gbo mi ni akoko yi. Olorun fe ki o wa ni pade yi ni aro la ni o. Ibi kibi to ti le ma gbo un mi. Gbiyanju lati de soshi la ro la.
2: Bẹni sa.
1: Ijopo. Asiri ni o.
2: Bẹni sa.
1: Ago meje ti debe.
2: Bẹni sa.
1: Tori ago mefa lo ma bere.
2: Bẹni sa.
1: Hold the man pari ni 10:30. I'm a man of God of time.
2: Ben ni baba.
1: O ma gba dua, o ma gba garment titun.
2: Ben ni
1: sir. O ma gba dua ile ku ma si.
2: Ben ni sir.
1: Orisi eyan menu lo nbe laye.
2: Hey.
1: Awon eyan tin be laye po. Ma si afiwe fun elemi. Iye lo ma fi mo pe iwo li oni yi. On don't show ye, Mogoro de Bellola. Mopani a shares, one in Bassoira, Wallaway.
2: Amen.
1: Wama Fueni na Baye, Wama Sobe Wally, Mobalarola, Neo Wadi Onene, Neo Nakoro Dui, Shas
2: Basta,
1: maybe a log at the
2: Yenisa.
1: Ah, Gomefa, Lele Mabere, give it another.
2: Ero Banisoro, Tema Queva Babo Lissine Lay. 090-67-34-2441 Gole kan si 090-67-34-2441 Seye le ni ekeji le le yi 090-11-67-0740 Jekin tupe le kan si 090-11-67-0740 Ati 081-86-85-04-04 Jekin tupe le kan si 081-86-85-04-04 Pelu 080-33-37-82-54 Bon lè kan si 080-33-37-82-54 Ele to kan re li le yi 080-630-923-07 Yakin tupe lè kan si 080-630-923-07
1: Mon pani ashe
2: Yes Lord
1: Lord Goluwa ogo kan
2: Amen
1: Ah walk. Anointing to bring prosper. Anointing to promote you. Agomefa. Ni owo di oneni. Ni ona koro dui. Shos bosh. Ni bi ologe de ye. Di agbosi ni oke lohun.
3: Anu ni mo bere. Anu ni mo so. Isha kekere.
4: Ọpọlọpọ tó ti ríṣẹ́ ìyanu ohun àmì lójú tó ti ṣòro ayé wọn ni wọ́n ń kéde rẹ̀ káàkiri látàrí ìsìn máa ní gbàgbé tó ní ìfàmì òróróyàn nínú níbi tí ìfàmì òróróyàn ti ń sọ àyànmú ẹni ìdò tuntun. Ìjọ The New God's Glory Ministry ló ti ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù Anointing Service tó máa ń lágbára ni. Sunday aláṣeyọrí tí ò lábà wọ́n látàgo méje sí mọ́kànlá òwúrọ̀ darapọ̀ mọ́ wọn lákòókò ìsìn àdúrà yìí kò jẹ́rìí síṣẹ́ ìránṣẹ́ tó lágbára. Aago méje sí mọ́kànlá ni gbogbo ìsìn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ti Anointing Service tó máa ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ gbogbo oṣù yìí kọjá kí wọ́n ròyìn ẹ̀ fún yàn nínú ìjọ The New God's Glory Ministry. Bí wọn náà bá ń wọ ojú òtún síṣòro ayé rẹ̀ gbìyànjú ó máa darapọ̀ mọ́ wọn ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù ní plot 712 Owódì Onírin along Ìkòròdú Road Church Bus Stop Owódì Onírin Èkó lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Prophet Dr. Adeniyi M. Oni JP. Bẹ́ẹ̀ ló lè pè fún àdúrà tàbí ìtọ́ni sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-363-8914. Wòlíì Adeniyi ọmọ òní ni yóò gbé e ó sì gbà wípé agbára àjíǹde wà síbẹ̀. Anointing Service Sunday aláṣeyọrí tó lágbára.
1: Ayọ̀ ni mo mú wọlé padà fún ọ. Mo fẹ́ sọríṣiríṣi ènìyàn fún ọ. Àfiwélélẹ̀ yìí o. Oríṣi èèyàn mẹ́rin ló ń bẹ láyé. Mẹ́rin mo pè é.
5: Mẹ́rin
1: máa sọnú ẹ̀ fún ọ. Ènìyàn àkọ́kọ́ ewé orí igi. Kí ni mo pè é?
5: Ewé orí igi.
1: Ewé lélẹ̀ yìí. Bí ewé bá ń jẹun gidi, a máa dán.
5: Bẹ́ẹ̀ni sá.
1: A máa dán lójú. Ṣùgbọ́n ọjọ́ tó máa bọ́lẹ̀ tó bá rẹ̀ dànù, ó lè bọ́lẹ̀ at any time. Ṣó rí gbogbo àwọn ènìyàn bí ewé. Tá sùnmọ́ yìí, ọjọ́ tó máa pàdé ogun ọmọ rẹ̀ ni o. Ọlọ́run tí wọ́n nìyẹn o. Wọ́n máa rẹ̀ dànù o. Ìkejì lélẹ́yìí o. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Nọ́mbà 2 ẹ̀ka igi. Ẹ̀ka lè ya dànù. Atẹ́gùn bá dé. Irú ènìyàn wo ló yí epo ọ̀gá? Mo lè ya dànù. Bí o bá jẹ́ wòlíì, àwọn la máa gbọ́rọ̀ ẹ. Na ya dànù. Ẹ máa bílẹ̀ mú wọn. Ẹ̀ka igi ni wọn. Bẹ́ẹ̀ni, kí ni mo pè wọ́n?
5: Ẹ̀ka
1: igi ni wọn. Wọ́n ní sọ́lìdì. Wọ́n lè ya dànù. Ẹ jẹ́ sọ mẹ́ta fún yín. Torí màá wọnú bíbélì tí màá fi bíbélì tí fún yín. Nọ́mbà 3 ni egbìgbò. Kí ni mo pè é?
5: Egbìgbò sá.
1: Egbìgbò ènìyàn. Kò sóhun tó lè sọ nípa rẹ̀ nípa ìwọ kò ní lọ o. Torí egbìgbò ni.
5: Bẹ́ẹ̀ni bàbá.
1: Ó máa dì ẹ́ mú wípé àjọ kún pọ̀ nù. Ṣé gbọ́ mi sá? Àwọn egbìgbò nìyí ẹ kì í mọ̀ wọ́n tì. Wọ́n á fẹ́ gbọ́ bẹ́ẹ̀ wọ́n wípé ẹ jí lọ nu bíbélì fún yín. Torí àṣírí ni anointing ọ̀la máa ní agbára. Mo wà nínú ìwé òwe in the book of Proverbs. Proverbs 19. Ẹgbẹ́ tó wí ní line 1-3. Yes.
5: Tálákà. Tírìn nínú ìwà títọ́ rẹ̀.
1: Ṣọ́ni bàbá yìí o. Tírìn nínú ìwà òtítọ́ rẹ̀. Egbìgbò nìyẹn o. Ó lè jẹ́ tálákà o. Ṣùgbọ́n máa rìn nínú ìwà òtítọ́ ẹ̀. Wọ́n mì í. Kò ní mì. Ta ló dúró tì ọ́? Ẹgbẹ́ ọ̀tọ̀ wí yẹ́s.
5: Ó sọ̀jú ẹni tó ń sọ̀jú ẹni ètè rẹ̀.
1: Ẹ o. Ibi tí mo lọ nìyẹn o. Òun ni ewé. Arékèrèkè ni wọ́n. Òun náà fi ń dán. Wọ́n dán ni o. Ẹgbẹ́ ọ̀tọ̀ ìwé mímọ́ wí yẹ́s.
5: Tí ó sì ń ṣe wẹ́rẹ́.
1: Tó ń ṣe wẹ́rẹ́.
5: Pẹ̀lú.
1: Ọ̀kan láì ní ìmọ̀. Mo bọ̀ lórí ẹ̀. Ọ̀kan láì ní ìmọ̀. Parí ẹsẹ̀ yẹn fún mi.
5: Ọ̀kan láì ní ìmọ̀.
1: Bẹ́ẹ̀ni.
5: Kò dára. Ẹni
1: tó bá fi ẹsẹ̀ rẹ̀ yára.
5: Yóò
1: ṣubú lulẹ̀. Ṣẹ́gbọ́. Ẹyin tí ẹ gbọ́ mi ní àkókò yìí. ta lo sume
6: ah
1: ta lo duro ti e eniyan ni mo tu sire fun yin orisi eyan mere sagba mi sa ayo koloni di ninu won oni gbongbo gbongbo ni won won ri je okan won ma anointing ola ma ni agbara
6: ni baba
1: oga lo si we owe le fun mi proverb 20 iwe owe 27 o soro yin ni line 17 just only one line mo fa pi adua yes
6: ire ma pa ire
1: ni a ma lo ire
6: be
1: ni o kunrin
6: iponju
1: ore re aduro ni gbongbo anyi di ashi amen oga rira bi gbongbo rira bi akoni bi o ba ti rira bi akoni eyan o de bi ton lo sori awon eniyan to ye kayi no igida
6: eye
1: fun won olowo ti olowo ipo ti o dimu yi te jeje awon ti ori le ni Omba ela kani epo re tun won ri ton dun ma lenu na se se ra ka dede
6: ni baba
1: ra ka kan ra dede o aro la ni mo n pin si pade oga ji ajo gbadua pe mi o ni subu
6: mi o ni subu
1: ni ajo gbadua idide kan me oluwa ni ki anoti gbogbo ese eniyan ato ori ajowo emi na ni ki se fun ara mi o bo ti wu ka ro poto tetede Oh, what do you want? Me or not go to Dwee? Sars, Basso. No matter my way. My permitted bear, Wally, Mobile Arona.
7: Cocoro to my Fiwalesi or Bawo Lee. O Nelay, Tetty Co Godara Dara. O 9067342441. Say Yeleni, a cage Lelay. O 9011 67 0740 at 081 86 85 04 04 Pelu 080 33 37 8254 Jackin 2 Yapele can see 080 33 37 8254 A little can relay 080 630 923 07
1: A shark in baby.
6: Yes, Lord.
1: Lord, go to Iji Onija.
6: Amen.
1: Aweni Onika.
6: Amen.
1: Omari Ogwen.
6: Amen.
1: Aro Lanyo.
6: Benisa.
1: Anointing service.
6: Benisa.
1: Owo di Onini. Ni Onokoro.
6: Benisa.
1: Shosh.
6: Boso.
1: Agomefa.
6: Benisa.
1: Ni Padema Benisa.
6: Benisa.
1: Oma Pari. Ni Agomewa.
6: Benisa.
1: Oru Kote Mi Oyubo Pada. Woli. Adeni. Omo oni ile se ti gbe mi jade ko ni line
6: amen
1: en da jo se to yi e wa no go oga ile se yi e o mo se
6: amen
1: ma so ngbogbo eyan be okiki omo lo nsoro
6: okiki omo lo nsoro

0: This is Jordan 105.5.
1: Station with the voice for entrepreneurs.
2: Iwọ yóò sì wo ipò rẹ̀, wọn kì yóò sì sí mọ́ ni Olúwa wí. Kí làwọn ohun tó ń dà ọ́ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ̀ dẹ́gẹ́rẹ́ mi tì? Tífẹ̀ Olúwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ̀. Gbogbo ẹ̀ pátá ni kó o wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Olúwa ti ń jẹ́wọ́ ara rẹ̀, tí wọ́n pè ní Pòórá Disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry. Gbogbo ọjọ́ Ẹtì Friday nínú àdúrà ètò Pòórá Disappear máa ń sọ kẹ̀ù lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ Street, Ore Lópé Bus Stop, Ẹgbẹ́ Dálékò, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ ni sin ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago 6:00 sí 10:00 òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú wọ́n ìzé èlèṣú ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò Pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Off Uab Ilorin Street, Ìtèlè Ọ̀tà, Ìpínlẹ̀ Ògùn, láago 8:00 sí 12:00 ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday láago 8:00 àárọ̀ sí 12:00 ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹyẹ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè, lolúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 0916185 6815 tàbí 0907709 0203. Jésù ń retí rẹ o.
3: Ọba ni mí, Ọlọ́run mi ò rò ró mi dáyé. Ọba ni mí, Ọlọ́run mi ò rò ró mi dá. Òróró ọba dá, Ọlọ́run mi ò rò ró mi dá. Mo fẹ́ jọba, wá jọba o.
4: Amen.
3: Ìwọ tó ń gbọ́ mi tó ń ṣàmì padà sáàfin.
4: Amen.
3: Ìwọ tí ayé fi ahọ́n lé, ìwọ tí ègún lé, tí ìpìlẹ̀ lé kò láàfin padà sáàfin.
4: Amen.
3: Ìwọ tó wá lé bọ̀ tó ń sapá àti wàfin rẹ láti jẹ́ tó gún lò ní wọbẹ̀, ó yà wọbẹ̀.
4: Amen.
3: Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni ìwé mímọ́ pé ní olódodo sáwọ inú rẹ̀ ó sì yè.
4: Yes sir.
3: Mo lórúkọ Jésù tó borí gbogbo orúkọ, ó yà padà sáàfin.
4: Amen.
3: Àṣekẹ́ṣekẹ́ ọwọ́ àti ẹsẹ̀ rẹ já dànù
4: lónìí. Amen.
3: Ògo Fọlọ́run lókè ọ̀run.
4: Hallelujah.
3: Jésù Olúwa wa.
4: Amen. Amen. Amen. In Jesus name.
3: Ìwọ tó wà nínú ọkọ rẹ tó ń lọ sí ilé tàbí wà nínú bọ́ọ̀sì èrò, máa fi ìṣẹ́jú díẹ̀ sáré gbàdúrà pé Olúwa gbá níbi tó ti ń gbọ́ mi ni o. Olúwa.
4: Olúwa.
3: Olúwa.
4: Olúwa.
3: Fi ẹ̀mí àfàkókò àti ọjọ́ orí ẹni ṣòfò rè nínú ayé mi. Fi ẹ̀mí àfàkókò ẹni àti ọjọ́ orí ẹni ṣòfò fire nínú ayé mi. Fire. Tolúwa bá bá wọn wí, fire ló ń jẹ́ bẹ́ẹ̀.
4: Yes.
3: O ní máa gbọ́ Sátani Olúwa bá ọ wí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ire Daniel jábọ́ lọ́wọ́ ẹ̀. Àfìgbà tí kíni Gabriel gbà tó wá dá padà fún. Olúwa fire ni. Elijah wí pé ìwọ ni ẹni tí ń yọ Israẹli lẹ́nu, ó ní Olúwa Ọlọ́run Israẹli yóò yọ ẹ lẹ́nu.
4: Yes.
3: So lẹ́sẹ̀kẹsẹ̀ ìyọlẹ́nu Israẹli dákẹ́jẹ́. So wá gbọ́ mi lónìí. Mo fẹ́ fi àṣírí kan ẹ̀ tí àwọn ẹ̀mí ìpìnlẹ̀ àti alálẹ̀ tí wọ́n bá ti gba àkókò rẹ sọ́wọ́, àwọn àṣírí kan wà àti àmì kan wà tó máa rí. Tó bá ti wá rí àmì yìí, kì í ṣe màá fún ẹ ládùúrà tó máa gbà, kì í ṣe kó gbà nìkan, ó yà tẹkọ̀ létí kó wá wá wá sí olú ìyọ́ ìjọ wa ní headquarter ní number 35 Shuaib Ilorin Street. Gbìyànjú kó wá, torí irin máa ń pọ́ irin ni o.
4: Yes,
3: àwọn àdúrà kan wà tó lè dágbà fúnra rẹ.
4: Yes.
3: Àfi kí òróró kan òróró kí ìpè kan ìpè.
4: Bẹ́ẹ̀ni sá.
3: Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pè mí láti Èkìtì ní last week yẹn. Ẹ̀yin náà tẹ́tí kẹ́ tún gbé ìwàásù tòní. Bàbá yẹn ó ní dáàdì, ó ní gbogbo ojoojúmọ́ la máa ń bá yín lọ. Ìkànnì orí òkè.

ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi pẹ́ nínú àlàkọjá wọn tí wọ́n fi pẹ́ nínú àdúrà tí wọ́n ń gbàdúrà tí àdúrà ò gbà ó ní wípé ìgbà tí ọlọ́run fi àṣírí tán máa ṣe wọ̀n wọn á fiyè sí i. ọ̀pọ̀lọpọ̀ wa ló ń la ìgbà líle kọjá, ọ̀pọ̀lọpọ̀ wa ló ń la ogun líle kọjá. Kò sí àníyàn níbẹ̀, bẹ́ẹ̀ ni kò sí iyàn níbẹ̀, òótọ́ ni. Ìgbà tó ń là kọjá ó le, ogun tó ń là kọjá ó le, ìṣòro tó ní ó le, àwọn ogun tó ṣẹlẹ̀ sí ọ ó ní agbára. Ó dẹ̀ lè ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tó ṣẹ̀ṣẹ̀ ń là kọjá ìṣe ló yọ wọlé. Ìgbà tó dẹ̀ yọ wọlé ó mọ̀, ìgbà tó dùn bẹ̀rẹ̀ sí fara wọn ìgbà yẹn ló tó mọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà náà ni mo dẹ̀ máa ń sọ fún ọ wípé ogun míì máa ń wọlé bí irúgbìn. Ìgbà tí wọ́n gbìn ó yẹ kí onílàákàyè èèyàn náà mọ̀ pé ìgbà tá a bá gbin irúgbìn ó lè má fara wọn wá. Ìgbà tó bá ń wù jáde ìgbà yẹn la tó máa rí pé nǹkan ti wà nínú ayé wa. Gẹ́gẹ́ bí ìwé Matthew orí 13 bíbélì wípé ìgbà tí ènìyàn sùn tí ọkùnrin yẹn fúrúgbìn rere sínú oko ẹ̀, ìgbà tí ó sùn ọ̀tá rẹ̀ wá, ó bá èpò nínú àlìkábà. Ìgbà tí àwọn yẹn lọ jókòó wọn retí, ṣùgbọ́n ní ìgbà tó wù jáde ìgbà iná tó mọ̀ pé ọ̀tá ti gbin nǹkan sí wọn nínú oko wọn. Àwọn ọmọ ọ̀dọ́ wa lọ bá bàbá pé àlìkámà la gbẹ, báwo lèpo ṣe wọlé? Bàbá yẹn wá sọ fún wọn pé ọ̀tá wa ni ó ṣe eléyìí. Ìgbà tó fura ìgbà yẹn ni ọ̀tá ń gbin àwọn nǹkan tó rí sórí ogun tó ń là kọjá ẹ̀. Ìgbà tó fura ni o, ó ti wọlé sí ọ lára. Bẹ́ẹ̀ náà ni kó tó di pé ò ń sunkún lórí ọmọ, irúgbìn ọ̀tá kan ti dáhùn láyé ẹ̀. Kó tó di pé ò ń sunkún lórí ọjà ẹ, irúgbìn ọ̀tá kan ti wọ̀ sí ọ lára. Kó tó di pé ìgbéyàwó ẹ dojúrú, ò gbádùn ọkọ ẹ mọ́. Ìgbà tó mọ̀ ó ní ọ̀tá ti gbin irúgbìn yẹn, ìgbà tó fura ni. Bẹ́ẹ̀ ni kó tó di wípé iṣẹ́ yìí dojúrú, òwò yìí dàrú, ìgbà tó fiyè sí ó ní ọ̀tá gbin nǹkan. Kó tó di wípé ó kàwé ìwé yẹn wá dojúrú mọ́ ọ lọ́wọ́, ìgbà tó fiyè sí tàbí ìgbà tó tiẹ̀ mọ̀ ó ni wọ́n ti gbin irúgbìn yẹn sí ọ lára. Ìgbà tó ń fara wọn ìgbà yẹn ló dẹ̀sẹ̀ wá rí. So bó o bá wá rí nǹkan tó ń bàjà ní ìsìn, kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìn. So o gbọ́dọ̀ gbọ́n kó mọ bí Ọlọ́run ṣe fẹ́ mú ọ̀nà àbáyọ wá. Ẹ̀gbọ́n eléyìí lálẹ́ yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ mi, ọ̀rọ̀ Ọlọ́run ni mo fẹ́ bá yín gbàdúrà lé lórí. Mo dẹ̀ fẹ́ sọ nǹkan tí o máa ṣe. Ìwà òmùgọ̀ àti ìwà òpè ó ní wípé kó o rò wípé ohun tí ọ̀tá bẹ̀rẹ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn, ìṣẹ́jú kan tàbí ẹ̀ẹ̀kan wo ló máa kọjá. Ẹ gbọ́ ohun tí bàbá yẹn sọ fún àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀, ó ní ẹ jẹ́ kí èpò àti àlìkámà máa dàgbà pọ̀. A ò lè yà wọ́n, ọjọ́ ìkórè nìkan la tó lè yà wọ́n. Bẹ́ẹ̀ ni sà, àwọn ogun kan wà tó jẹ́ wípé kò sí bó ṣe fẹ́ gbàdúrà tó ó lè yà wọ́n, àfi tí ọjọ́ wọn bá pé nínú ayé rẹ̀. Ogun tó ń dàgbà nínú ayé rẹ̀, àfi tí ọjọ́ wọn bá pé ló tó máa lè yà wọ́n. Ogun tó ń dàgbà tó gbilẹ̀ nínú ìgbéyàwó rẹ̀, ogun tó gbilẹ̀ nínú ayé àwọn ọmọ rẹ̀, ogun tó gbilẹ̀ nínú iṣẹ́ rẹ̀, ò ní lọ́jọ́ pé ta ó fà wọ́n tu. Orúkọ Jésù Olùgbàlà, ogun tó ní gbòǹgbò tó fi ìdí múlẹ̀ sínú iṣẹ́ rẹ̀, ogun tó ní gbòǹgbò tó fi ìdí múlẹ̀ sínú ayé rẹ̀, ogun yẹn kó fà tu lórúkọ Olúwa. Ẹ kalẹ̀, ẹ kú àtàárọ̀, ẹ kú ìsinmi ìparí ọ̀sẹ̀. Gbogbo ẹ̀yin tá ń wọlé lọ sùn, ẹ ò ní jẹ ìkorò, ṣe àmì. Ìkorò tó ń jẹ tí wọ́n fi ń bọ ẹ, èyí tó jẹ́ kí gbogbo nǹkan ó le mọ́ ọ. Orúkọ Jésù Olùgbàlà, bàbá mi dádúró. Agbára ìkorò láyìíká rẹ, bàbá mi dádúró. Má jẹ̀mú ìkorò lórí ayé rẹ, bàbá mi pa lẹ́nu mọ́. Má jẹ̀mú ìkorò lórí àwọn ọmọ rẹ, bàbá mi fàya. Orúkọ Jésù Olùgbàlà, ọwọ́ ìkorò nínú ayé rẹ, nínú iṣẹ́ rẹ, nínú òwò rẹ. Orúkọ Jésù Olùgbàlà, má jẹ̀mú fatu nínú ayé rẹ. Ogun tó ń jà yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, wòlíì rẹ ló sọ bẹ́ẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ni wòlíì rẹ tí mo ń fàdúà ṣe ẹ wọlé lọ sùn. Torí sọ fún ẹ pé ogun tó ń jà yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, kò dẹ̀ bẹ̀rẹ̀ báyìí, bí ọgbọ́n ló fi bẹ̀rẹ̀. Mo ń sọ fún ọ ní gbogbo ìgbà, mo ní bí ọ̀tá bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé ènìyàn, nǹkan mẹ́ta wo ló máa ń ṣe. Ó máa rán ẹ̀mí kan wá, bó bá ti ta ọfà sí ẹ, ó máa wá bí ẹ̀mí àṣìṣe.
boya o si ese gbe o gbe igbese kan o wuwa kan o se nkan kan o igbese to gbe ye to dabi asise ye o lo ma sileku lo nto iwo lo mo tori isi ota o lele o ma se nkan kan tabi isi awon emi o ni wipe bi won ba wuwa won ra ko je olorun o je angeli o je emi mimo o de je omi okoko bi won se wuwa lele won ba fe wuwa won won wa aye ti won le gba wole si o lara to je pe bo ba se kini ye o ma dabi pe iwo lo se bi oye ti mo ra so e ba ye wa ma du agba wa de mo bo se ba kan du gbogbo nkan laye ka e bi emi mo ba fe ran e lowo o ma drop e bi idea si olokan be de

0: Oluwawa, mo pasẹ. Ọlọ́run o gbẹ san. Ọlọ́run o jà fún. Ọlọ́run o jà fún. Ọlọ́run o jà fún. Ọlọ́run o jà fún. In the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́ẹ̀ yẹn wọlé.
1: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ. Ọmọ mi kan tí mo ti ṣègbéyàwó fún ọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá gbé
0: òkè ẹ̀yìn náà dẹ̀ lọmọ tó ń wá ọmọ.
1: Bẹ́ẹ̀ni sà, mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáà kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
0: Ẹni dí ẹ kí
2: hallelujah! Hallelujah!
0: Mọ̀mọ́ láwọn mọ̀ pé pampers dáhùn kó lá nípọ̀.
1: Pampers yẹn mo ronú ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ̀ kan tí màá mú ṣàwọn pé gbogbo wọn ló ń lo pampers. Mo bá kó pampers lórí igbá mi, mo dì sí Lilongberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pù mọ̀ mi kan wà. Kó má lọ́mọ o, gbá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
0: nígbà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation mi mọ̀. Gbogbo ẹ̀yin tó ń wọ́n mọ́.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹja sọ akẹyẹ kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò. Bàbá wa ti wà níkalẹ̀ lákòókò yìí. Prophet Dr. MS Fabiyi, Bàbá Possibility. Bàbá ẹ̀sùn fún wa.
0: Gba gbogbo ògo lórí mi. Nínú ọlá rẹ̀ aráyé kò lè bá ọpin o. Nínú ògo rẹ̀ tí kò bá
1: ní ọ.
0: Jésù Kristì
1: ní ọ.
0: Holy Michael, gbogbo àwọn tó gbọ́ mi. Èní ni ọjọ́ Saturday. Èní ni on the 4th. Tomorrow is 5. Márùn jẹ́ ìràwọ̀.
1: Yes, sir.
0: Mẹ́rin ó jẹ́ áńgẹ́lì mẹ́rin tó di orí mẹ́rin ayé mu. Èmi súre fún ẹ. Wọ́n ní mú ẹ. Wọ́n ní rí ẹ mú. Ọfà ò níbẹ̀. Gbogbo ẹyin tí àìsàn ń ṣe ẹgbà ìtúsílẹ̀. Ẹyin tí wọ́n ti ba nǹkan yín jẹ́ ó yẹ gbà padà. Ẹyin tí lẹ́yìn tútúkà ó yà kó tó padà. Ẹyin tẹ́ wà nú ìdè ó yẹ gbà ìtúsílẹ̀. Ẹyin tí ẹjẹ́ gbèsè ó yẹ san gbèsè. Ẹyin tí lẹ̀kún ti mọ̀ ó yà kó ṣí. Ẹyin tẹ́ wà nú ìjì ó yà ìjì dákẹ́. Ẹ ní daláyìn ọkàn yà balẹ̀. Ẹ máa mọ̀ ṣe ìyípadà dé. Iléeṣẹ́ rẹ́díò yóò máa gbèrú
3: sí.
0: Gbogbo ẹyin tájẹ wà nú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí. Ẹ ní daláyìn ọkàn yà balẹ̀. Ẹ máa ráyé yín lò. Ẹ máa rógò lò. Tábàtábà kàn ní tafà kó ba òṣùpá kó ba ìràwọ̀. Ẹnì kàn ní tafà sómi orí parẹ̀ nínú mi. Gbogbo ọwọ́ tọ̀tà gbé sókè láti fi bá yín jà ọwọ́ yẹn máa gbẹ. Yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní ọwọ́ tọ́ gẹ̀rẹ́ bá gbé máa fi nà rẹ̀ ni. Gbogbo ọwọ́ tọ́ta gbé lórí yín ó máa fi ṣe rẹ̀. Ẹni máa tù yín lára. Ọ̀la máa tù yín lára. Oṣù máa tù yín lára. Ẹni dára yìí. Orí bẹ̀ ọ̀ṣẹ́ bẹ́ẹ̀.
2: Bàbá ẹni lọ́jọ́ Sátidé àkọ́kọ́ nínú oṣù keje ọdún 2026. Kí ló ń tẹ́ ẹ fẹ́ bá a sọ̀rọ̀
0: láàrín? Wọ́n sọ lórí àmì àti ìyanu sáyìn àwọn ọjà. Lórí àmì àti ìyanu. Ọlọ́run ló ní àmì.
1: God owns signs.
0: Òun ló ní ìyanu.
1: He's the one that owns wonders.
0: Kí ìyanu tó dé.
1: Before miracle comes.
0: Àmì ló máa ń ṣíwájú.
1: And the sign comes.
0: Kójò tó rọ̀.
1: Before the rain comes.
0: Ojú ọ̀ràn ṣe blabla.
1: And it's going to be cloudy.
0: Ayọ̀ àwọn àmì.
1: It's going to show the sign.
0: Wọ́n ní ojò ti ṣú.
1: And the said it's about to rain. It's about to rain.
0: Àmì ló máa ń ṣíwájú
1: ìyanu. He's the sign that comes before wonders. Ẹnì kan gbọ́ mi. Somebody is hearing
0: me. Mo rán méjèèjì sí ọ.
1: In the name of Jesus.
0: Àti àmì.
1: Yes, sir.
0: Àti ìyanu.
1: Yes, sir.
0: Lórí rẹ.
1: Olúwa.
0: Lórí ọmọ rẹ.
1: Olúwa.
0: Lórí iṣẹ́ rẹ.
1: Olúwa.
0: Lórí àìsàn tó ń ṣe. Lórí gbèsè tó jẹ. Lórí àìní rẹ. Lórí ohun tó ti kú. Lórí ohun tó ti bàjẹ́. Àti àmì. Àti ìyanu. Láyé rẹ. Ó yà kó farahàn. Ó yà kó farahàn. Ó yà kó farahàn. Ó yà kó farahàn. Ó yà kó farahàn. Ó ò ní rógùn délé. Ó ò ní rí ìjákulẹ̀. Ó ò ní rí ìnira. Níbi tọ́ ọpọ́ tán sí. Ọlọ́run máa gba bẹ̀gbẹ́ ẹni dé. Ó ò ní wálẹ̀. Ó ò ní ra láyè ní Jesus. Ìwé Àìsáyà orí kẹjọ ẹsẹ̀ 18. Ó ní èmi àti ọmọ tí ọlọ́run fún mi.
1: Me and my children.
0: A wà fún àmì.
1: We have a sign.
0: Àti ìyanu.
1: We are for wonders.
0: Ní àgbáyé.
1: In the whole world.
0: Àti ní Israel.
1: And in Israel.
0: Ẹ̀yin ọlọ́run jẹ́ àgbàdo.
1: Children of God, let us pray.

0: mo ki gbogbo omo Olorun mo ni ogo ni fun Olorun loki orun
1: hallelujah
0: ah mo ki ni ki alafia ati irere Kristo Oluwa Jesu omo Olorun gbo ohun Oluwa lati enu mi ogo re aye ti won gba lowo re orun da pada
1: amen
0: gbogbo imojo imotu ise buruku ton se lori okowo re ise yen baje
1: amen
0: gbogbo ise awon agba okuku ton fi owo lu aya pe awon ma reyin e ise won baje
1: amen
0: gbogbo agbara to ni oni je ko je eyan laye agbara yen baje
1: amen
0: mo gbadua fun to ba ra mi se nibi kibi to ba wa Odurere Jesu wa ori
1: amen
0: Odurere Olorun wa ori
1: amen
0: mo gbadua fun wi pe owo aduni na to fa so aye re di korofo owo yen jona sona
1: amen
0: ogun to nja lati ojo yi to ro na abayo ogun yen se
1: amen
0: ogun yen se ogun yen se ogun yen se ogun yen se ogun yen se awon alagbara okuku to ni ko foko ni so pe awon ma pada so de ni ile ise won gbona sona
1: amen
0: oruko mi ni woli olare waju ba mi kole lati nu ijo Christ for gospel ministry joko dada mo sure fun won sa ma sami awon agbara jane bo ninu ogo won de leyin e
1: amen
0: gbogbo awon imule buburu ti o so wi pe awon yo ni de ku ogo ro kale oruko Jesu ki se won ma baje
1: amen
0: gbogbo ise leye gbogbo ise okuku gbogbo ise isan gbogbo ta se lodi si o oruko Jesu ko ma baje
1: amen
0: awon to ni ona oni la fun ise won ko baje
1: amen
0: owo oluwa ko so kale
1: amen
0: aye re ko nitumo
1: amen
0: bo se isami olufe gba iranlowo
1: amen
0: olufe bo se isami e gba iranlowo
1: amen
0: olufe bo se sami gba iranlowo
1: amen
0: iranlowo to kojo odori re ko dide si o
1: amen
0: e je ka gbo ohun ti oro Olorun so ninu we Psalm 75 verse 6 oro Olorun so fa wi pe igbega ko ti iwo orun tabi la orun wa e gba eyan mo Olorun Olorun ni gbeyan ga ohun ni ma lana fun yan di alagbara kan wa ta ti bere lati o on the 28th June ta pari ni aro on the 5th ti sojo Sunday ajo majemu ojo igbedide ojo isodi nla ojo ifaye gbayan ojo isodologo ojo ti a o da ikolo awon ti ati kolo ni ikogun pada egbe yen ni ago mesan ni aro ni ojo Sunday gbogbo eyin te gba majemu gbo te gba ipegbo te gba Olorun gbo pe agbara re wa laaye won fe ke pade mi ni Christ for gospel ministry ni Bakare street ni Patokan bus stop along Igodo Sherry Olofi Idimu gbo mi olufe onkan wa ti emi mo ti asiko eyan ba to lati dide agba woli ti e pade o n gbo mi nisi o wo pe ta lo n soro iduro ma ti pa yi kuro aro mi si oni gba mi níbi kíbi tó bá wà mi ò mọ tó ń là kọjá ìpè àwọn wòlíì ó ní àṣẹ àti agbára láti yí padà jọ pé àwọn nọmbà yìí nísìnyí bàbá báwo mo ṣe máa débẹ báwo mo ṣe máa débẹ ẹ pé àwọn nọmbà yìí.
2: 0915899-4696 0915899-4696 or 08132389415 08132389415
0: ẹ gbọ́ gbogbo ẹ̀yẹ mọ́ àwọn ẹ máa pè ní sí pé bàbá báwo la ṣe máa débẹ̀ bíbélì ní ìgbéga kò tí ìwọ oòrùn àbí ìlà oòrùn wá kí ni ìtumọ̀ ẹ̀ ìwọ́mọ problem tó ní ni pé Olorun tó ń sá fún yìí òun náà ló máa nílò bí mọ́tò kọlùyàn mọ́tò náà fi gbé dọ́sítù èèyàn kì í sáfẹ́lẹ̀ dá ẹ̀ bí èèyàn bá sá fọlọ́run báǹkà bẹ̀yẹ báǹkà báǹkà ìwé Psalm 45 yẹn verse 6 yẹn kí ló wí.
3: Nítorí ìgbéga kò tí ìlà oòrùn wá.
0: Nítorí ìgbéga kò sí ìwọ oòrùn wá.
3: Tàbí ní ìwọ oòrùn.
0: Yes.
3: Bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù wá.
0: Kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run ni ìgbéga wà. Kò sẹ́ni tó dìde láyé tí ò jẹ́ kankan. Ẹ wo Psalm 121 kí ló wí.
3: Bíbélì wí pé èmi ò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ olúwa wá.
0: So Olorun tó ń sá fún iná ọ̀dọ̀ ẹ ní ìrànlọ́wọ́ ẹ wà ọ̀dọ̀ olúwa ní ìgbéga ẹ wà tó bá yẹra ẹ kúrò lọ́dẹ̀ ó lè da kankan wọ ẹ dáwọ́ Job Job 22 verse 23 kilo so. Job 22 verse 23 kilo so.
3: O ka ba yi wipe bi wo ba yi pada sodo Olodumare.
0: Din di wo ba yi pada sodo Olodumare.
3: A si gbe oro.
0: A o gbe oro
3: bi wo ba si mu esere jina rere kuro ninu agore.
0: Yes.
3: Ti iwo ba te wura dara dara sile.
0: Yeah.
3: Lori erupe ati wura ofiri labe okuta odo.
0: To ba fara re sumo Olorun o no ma gbe oro. Olorun to n sa fun ina ohun ni ajomo re nilo. Olorun to n sa fun ina ohun lo ma gbe odide. Olorun to n sa fun ina lo ma fun elemi gugun. Ko si to bo report lori e Olorun ba wa pelu e iku kokoko le pa e. Olorun ba wa pelu e ohun to pa awon kokoko ni pa e. Bono ba wa pelu e ku to bori awon kokoko ni bori ti e. Sugbo o believe pe ninu oko ara re pe scam ni awon woli, scam ni church, ah ni ko si awon to je scam. But iwo fun ara re o je emi a ma be soro pe to n be soro pe iranse Olorun alaye ni. Bi awon number baba bara se ma debe ni aro Sunday ago meso ni o. Onje wa wa jeun wa yo e ja jojo ka do yin Oluwa ase won woli a be jade gbogbo to ba be kon ri le yen lojo na a mu ebun lo le ma bo wa gboro e folo Olorun se ma debe e pe amon number ye again fun won
2: 081 5899 4696 091 5899 4696 or 081 3238 9415 081 3238 9415

0: ènìyàn.
1: So many people.
0: Ẹ̀ka igi ni wọ́n ń gé.
1: They only cut off the branches.
0: Wọ́n bá ìpìlẹ̀ yẹn jà.
1: Oh, they did not deal with the roots.
0: Hosea chapter 4.
1: Hosea orígẹ̀rí.
0: Verse number 6.
1: Ẹ̀dẹ̀kẹfà.
0: Àwọn èèyàn mi ṣègbé. Torí wọn ò ní ìmọ̀. So you are dealing with the root, with the branch.
1: Àwọn ẹ̀ka igi
0: ló ń gé. Instead of dealing with the root.
1: Ó ń gé gbòǹgbò.
0: Àwọn ènìyàn ló ń wò pọ̀ ló ń ṣe é. Ìpìlẹ̀ ló ń ti ọ̀tá sí ọ. Ìpìlẹ̀ yóò sọ ọ̀rẹ́ gan di ọ̀tá. Ìpìlẹ̀ yóò sọ ẹni tó gbẹ́kẹ̀lé ẹni tí ó dalẹ̀ rẹ̀. Ìpìlẹ̀ á mú kí ọkọ tó fẹ́ràn rẹ̀ pàyẹ̀dà. Ìpìlẹ̀ á máa lọ bá ọmọ ológo jà. Á jẹ́ kọ́ ọmọ tó mọ̀wé dẹ tí ò mọ̀wé mọ́. Ìpìlẹ̀ á máa wọnú ọrọ̀. Á dẹ̀ jẹrun. Ìpìlẹ̀ là ń sọ yìí. Mo wọnú ìpìlẹ̀ rẹ̀ lọ. Pẹ̀lú agbára dúà. Gbogbo ìpìlẹ̀ tó lòdì
1: sí
0: ìgbédìde kó gba ìwòsàn.

0: Oluwawa.
1: Yes.
0: Mo sọ tẹ́lẹ̀ sí.
1: I promise that for you.
0: Oya lọ dìde.
1: Hey, you have been lifted.
0: Láàrin ẹgbẹ́.
1: Among your best.
0: Lọ dìde.
1: Be lifted.
0: Láàrin ọgbà.
1: Among your peers.
0: Ìrànlọ́wọ́ dé.
1: Help has come.
0: Orogo rẹ.
1: You use your glory.
0: Èyí tẹ́ wọ láì.
1: Those of you online.
0: Ẹ ṣí àlẹ́ méje.
1: Yes, seven times.
0: Kò dẹ̀ sàmílẹ̀ méje.
1: I say seven times.
0: Lórúkọ bá tọmọ tẹ̀
1: mọ́. Ìdáná ọ̀pọ̀lá sọ̀rọ̀ rẹ sí.
0: Orí bá.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ṣe fún mi ní January tá a wá sí Ìbàdàn. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kọ́ fún 17 years ní ilé Ìbò. Ilé yẹn kọ̀ wá ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ́ ilé yẹn tán within January till now. Landlord tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun. Ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtura ti
3: àtura. Lona. Eléyè táyì ń kọ tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀.
3: Ọdún mélòó?
2: 17 years.
3: 17.
2: Bẹ́ẹ̀.
3: Owó ìgbà wo lẹ wá síbí?
2: January.
3: January. Ẹjọ́ àwọn tó ra cement.
2: Yes, sir.
3: Ṣùgbọ́n sì wá kúrò bí.
2: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
3: bí jẹ́ parí lẹ́nu January 6.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ tún wá ra ilé ànọ́dá.
2: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí.
3: Ẹ pàtẹ́wọ̀ ẹ kìlọ̀ ẹ dẹ̀ ń wò báyìí. Èyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
2: Since 2007.
3: Ntẹ́yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà.
2: Kó
3: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ni o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe pò lórí òkè
4: yìí,
3: let double grace work for you.
4: Orí ọ̀fẹ́ ṣe pò méjì
3: sí ọ̀tọ̀. Ọtọ́ pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
4: Amen.
5: Ọ̀rọ̀ yìí ti jẹ́ gidi.